0: Splash FM 105.5.
1: We're not gonna cuss at you. We're not gonna yell at you.
2: We're just gonna give you the best of information and entertainment that everyone can agree on.
3: 105.5. The Splash.
4: Ṣé ní ìbápàdé pẹ̀lú ara wọn?
5: Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
6: Láago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀.
7: Ìyẹ́ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
8: Gbàgbé ìrònú ẹ.
9: Gbàgbé ìrònú ẹ.
7: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
10: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé Adé, èmi náà rèé o. Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
7: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
10: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ̀ni.
7: Láolú gbẹ̀mí débẹ̀.
11: With Messi, you go for goal here. Oh my goodness!
12: Running at Vasilko.
11: Here's Mbappe! Oh my word!
12: Alvaro Pereira hit by James!
11: Oh, what a goal! One of the greats! My word, this boy's a star! Four games, four goals!
13: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 PM to 2:30 PM. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 PM to 2:30 PM. World Sports. Sports delivery, just the way you like it.
14: Kòkòkò lórí rédíò yín
15: ẹ má rò fún ọmọ kan wíńdò ní ọrùn ní ọrùn.
16: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́.
17: Àgò láàjì.
8: àràmàdà ètò
9: tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjí ẹlòmíín rí a jẹ́ pé kọ́gbọ́n sáwọn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjì ìyá àdínì gbogbo splash abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdètò badmus kaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaika
8: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
17: Power Oil.
18: Odi to le bara lori yen o lo mu agbara kun agbara ni gbogbo e yo lolufe abiodun adewole Mr. Double A e ma jo e ma yo o de pada
19: jo pada
20: kajo se o ma ta baba jo se
18: oju arun sudede yo roju ayo ojo idunu ati alaafia Oya o e wa fi kegbejo lori eto ijoba ibile lojo jo eti laago marun irole 5 PM Friday ati gbangbala saata laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday 11 AM Saturday pelu abiodun adewole Mr. Double A owo baba for wa si tamo bi emowo emo pe ko le do rara o ma fona soju kekeke Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: kan na wa siwaju na wa siwaju oro tenu mi jade o jade pelu ase ah loruko jesu wa gbe kan re se awon to na siwaju yen loruko jesu wa fi gbe kan re se awon edowo ola awon edowo ola
1: amen
0: awon edowo ola
1: amen
0: odawo ogo
1: amen
0: odawo aseyori
1: amen
0: o ni fowo yen toro je
1: amen
0: o ma fun awon eyan
1: amen
0: o ma fun awon eyan
1: amen
0: o ni fowo eyawo
1: amen
0: o ma hun aburede
1: amen
0: iwo ki yo toro
1: amen
0: anu olorun yo wori
1: amen
0: ojo re aye oka
1: amen
0: a o boku fo
1: amen
0: omo ya dide
1: amen
0: omo ya jeyin
1: amen
0: wa dide
1: amen
0: wa jeyan
1: amen
0: ogo re ma han
1: amen
0: irawo re ajade
1: amen
0: o se da duro
1: amen
0: lo ma lo kiki yen
1: amen
0: ada olorun lo ni
1: amen
0: oro e dayo
1: amen
0: o se ya pe o
1: amen
0: aye adun
1: amen
0: o su wo ni re lei lo ruko jesu o se aseyori
1: amen
0: oro e dayo lo ni
1: amen
0: lase ti baba
1: amen
0: ko ma te mo
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: mo ki gbogbo eyan mo olorun oni na ojo semi on ti mo wi ni happy sunday to everybody mommy happy sunday daddy happy sunday gbogbo eyin arakunrin bi temi ati arabirin happy sunday mo gbadura loruko jesu opo semi la se laye loruko jesu
1: amen
0: ani to ba pa bibo re seyin opolopo simi la se laye
1: amen
0: and the name of jesus
1: amen
0: wa ni testimony
1: amen
0: o se ya pe o
1: amen
0: iya no sele
1: amen
0: jesu lu awa
1: amen
0: irohin la mo muto awa o mo mi irohin to wa irohin ayo inu iwe isaiah chapter 61 that is verse 1 mo ti fe bere fasi je okan abe chapter yo kan ninu awon ese ati ori to se pataki julo ninu bibeli is the one of the most powerful prophetic passage in the scriptures eba ti iye igba ti n ba si bible iran orun ma n si ri tori ase wa nbe in fact eni to ba n gbo mi lede ibi kibi to ba wa ase ti n be ninu agbara olorun asetin benu ororo re o ya ko bi aye de
1: amen
0: in the name of jesus
1: amen
0: bi benu pe o ni emi olorun be lara mi emi olorun n be lara mi awon bibeli ka se pe emi oluwa jehovah n be lara mi tori pe o ti fi ami ororo yan mi yan ni pe en ta ba ti foro yan emi olorun wa lara gbogbo àwọn táàpù náà rọ lónìí pátá tó rẹ bá ti kan orí ẹ ẹmí ọlọ́ ti gbé ọwọ́ òkú òléyìn lásán ká má lọ pọ ẹmí ọlọ́ wà lára èèyàn ẹni ẹsẹ yẹn lásán mọ o kété tó bá ti gba òróró ọmọ ti pé àkọsílẹ ọwọ́ fún ọ the same bible ìwé ní sam ní chapter 105 nígbà tó dé ẹsẹ kẹẹẹdógún ó ní ẹ mọ fọwọ́ kan ẹni òróró mi touch not my anointed and do my prophet no harm àṣẹ láwà náà rọ àwọn kan lè má kà sí torí pé wọn ò mọ ọ ò lè understand nǹkan tó mọ but ẹni tó bá mọ a mọ tá ń pè ní òróró òróró ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wonders tí àwa gbọ́ tí o mọ compare àwọn àṣẹ lágbára àwọn iṣẹ ìyanu ńláńlá kábìtì kábìtì táwọn èèyàn àwọn èèyàn dẹ gbàgbọ wọn dẹ lo òróró ọlọrun ó dẹ ti ṣe àgbára ara ayé wọn ẹ tẹwọ síbi ó yà gbàgbára
1: amen
0: oh my god ó yà

0: gbogbo ẹyin jẹ wà ní ìgbèkùn mo palasẹ o yẹ jáde wá gbogbo ẹyin jẹ bẹnu ìdè mo pàṣẹ o yẹ jáde wá jáde wá jáde wá and the name of Jesus bobi sa àdúrà ń gbà o gbọdọ rí ọwọ ìyá ń bobi sa gbogbo ẹyin tí ẹ bá wà ní ọkọ tẹ ẹjọ ẹ márèjì yín mú ríǹgì gbéyàwó ẹ àbí ọdarí rìn kó tá jẹ òka tó lè fi sọwọ olọkọ but o gbádùn ẹ àbó ti ní ẹ jáde mú òka ẹ dání òka àgbéyàwó mú òka dání tó bá rí pé òka ni tó tẹ bọwọ tó wọlé máa mú bọ wá a fẹ ṣe prayer fún ẹ ọrọ ẹ gbọdọ gbọ sẹlẹ tẹ ń wojú olúwa fún ọkọ tẹ tí ní ẹni powder tó bá lò nílé mú dání wá a fẹ gbàdúrà ni àṣírí ń bẹ nípa àwọn wòlíì a wà fòrò lé ọlọ́wọ́ a bèrè ọ̀nà yà mo pàṣẹ ayé ẹ dìde irú àmì wòye ayé ẹ dìde ayé ẹ dìde ayé ẹ dìde má ṣe ń pariwo ipe àti gbàwó ẹgbẹ́lu ó ṣàwo màmá yẹn gbàgbọ́ ni ọ gbàgbọ́ ni nígbà tó gbàgbọ́ kí ló ṣẹlẹ̀ canada.
1: olùyẹmi sí ọládẹjì grace láti òjé ọmọ ọjọ seed of christ golden church headquarter ní ìdí òbí níbí níní nítolúwa ṣe fún mi ìyanu ló jẹ gbàtọ fún wa ní ìwé ésàgáì tán ní ká béèrè nǹkan tá a fẹ ń tá a fẹ mo sì sọ pé ọmọ mi tó wà ní canada mo ń fẹ kó rí ìwé ìgbélùú gbà kíákíá bẹẹ ló sì rí ìgbà tó di ọjọ kẹrin ọmọ yẹn pè mí ó ní òun ti rí àánú pé wọn ti fún ní ìwé náà gbà pé wọn ti fún ní ìwé náà gbà eléyìí ló sì máa jẹ kí tí mò ń rí oore ńláńlá látọdọ bàbá mi ṣe bí ọba ìgbà tó lásìdẹǹt náà tí wọn ní wọn máa gé ẹsẹ rẹ mo sáré wá bá bàbá mi ṣe bí ọba ìgbà tí mo débì bàbá níwọn ní gé ẹsẹ kí n òróró kí n ro omi mo sì gbé lọ wọn bless ẹ wọn ní gbọdọ gbé sun ìbàdàn òṣogbo lọmọ yẹn wà mo sì mo dé òṣogbo padà ní 9:30 pẹ̀lú ògbọ́lọ̀ ìgbà tán máa wọ ẹsẹ̀ yẹn níjọ́ kejì wọn ní kò sí tó ń jẹ mọ́ gígé bẹ́ẹ̀ mọ́ ìdí ẹ̀rí mi nìyí o mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ṣe bí ọba pé ó ń gbọ́ àdúrà ó sì ń ṣe oore téèyàn mi gbàgbé torí náà mo dúpẹ́ o yin bàbá lógo ògo ni fọlúwa
0: hallelujah. na wọ́n sì mi sà ayé ẹ̀rọ dìde tó ń gbọ́ ohun canada wòlíì ń bọ̀ tó ń gbọ́ ohun àgbàlagbà tó ń sọ̀rọ̀ ní etí ẹ̀ mọ̀ kó mọ̀ eré clear tó yẹn mama 84 ló ń sọ̀rọ̀ yẹn tó ń gbọ́ ẹ̀ tó ń clear bẹ́ẹ̀ yẹn tí àgbàlagbà bá jẹ́rìí báyìí ohun mọ̀tọ́ pè ní ọwọ́ ọlọ́run pẹ̀lú ògọ́lọ́ on the 18th next month wọ́n canada gbogbo ibi tó bá wà canada prepare ara rẹ make sure pé on the 18th ó wà toronto ó máa ní agbára aago mẹ́ta nípàdé ó bẹ̀rẹ̀ adé máa wà ń bẹ̀ dago mẹ́sàn-án ní àṣálẹ́ kálukú adé lọ sùn bẹ́ẹ̀ ni lọ́jọ́ friday mo pàlàṣẹ bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí èmi dúró ayé rẹ dìde bàbá ayé mi dìde
2: ayé mi dìde
0: màmá yẹn sọ nǹkan kan tó ní agbára sà màmá yẹn sọ pé wọn náà fẹ́ di ẹsẹ̀ ọmọ yẹn nígbà tó wà lóṣogbo bí kọ́ wọ́n ti rí ògo iwájú rẹ̀ olùgbé kò pọ́síbù kò pọ́síbù òun lọ bá bàbá nígbà òde bẹ̀ kílẹ̀ fún òróró náà ni òróró náà fi ṣẹ̀ṣẹ̀ ọmọ ní àṣálẹ́ nígbà tó dọ́kítà láàárọ̀ wọn ni wọn ò gé mọ́ wọn ò lè gé onídìí ọ̀lì yẹn gbọ́dọ̀ sà kankan bẹ láàárọ̀ tó dàbí àbùkù òróró máa tán a ò dé gbowó lọ́wọ́ ẹ wọ́n máa fún ẹ lọ́fẹ̀ẹ́ ni ẹni branch tó bá lọ tẹ́nìkan bá béèrè kọ́bọ̀ sọ pé ó lè ní bẹ́ẹ̀ ni o tiẹ̀ máa rí wòlíì ẹ lójúkojú mo máa tó bless ẹ lọ́wọ́ ẹ mo pàlàṣẹ lórúkọ ọjà ayé rẹ àdìde sọpá ayé mi àdìde
2: ayé mi àdìde
0: ayé mi àdìde
2: ayé mi àdìde
0: ayé mi àdìde
2: ayé mi àdìde
0: tó o bá wà nílùú ìbàdàn gbàmísà o wà nílùú ìbàdàn tó o bá ti rí pé aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún o ò tí ì dé church ní abẹ́ network yẹn mo sọ fún ẹ wá ń gẹ́lì tó máa ń dìgbà sọ̀kalẹ̀ sí abẹ́ network yẹn ní aago mẹ́sàn-án ṣe ló yẹ kán máa bá ọ ń bẹ̀ ẹ má mi ṣe ẹ àṣẹ ọlọ́run náà ti agbára ẹ ayé ẹ dìde bó bá ti bí ọ̀rẹ́ méjì agúgù tó máa ń bọ̀ láti èkó sọ pé ṣe bí ọba ló ń lọ tó bá ń bọ̀ láti àkúrẹ́ òun bọ̀ láti north tó bá ti dé junction airport níwájú building yẹn bọ́lẹ̀ wà á cross other side wà á bá wọn lọ́kadà bẹ́ẹ̀ sọ pé ṣe bí ọba ló ń lọ àbí kó dé hope junction to ba de objects on yen so pe se be ko sense o mo be won gbe wa be bene ko de de da fun yan mo pase aye re bi de
2: amen
0: mo aye re bi de
2: amen
0: lasu igadoro hotel bus stop so pe lo se bi oba ko sense o mo be oko loyun event center ha olorun mi ti je mi ni olorun ti je mi ni to so fun mi pe o fe fi owo ti wonder gbogbo awon to ti kon ko won ti ya no won duro de won ma je ri diwo
2: amen
0: ma je ri diwo
2: amen
0: ma je ri diwo
2: amen
0: won ni fi ohun da duro
2: amen
0: oh won ni fi oro de won
2: amen
0: won ni fi oro de won
2: amen
0: aye ma fo
2: amen
0: aye ma dide
2: amen
0: aye ma fo
2: amen
0: wa de se bi oba
2: amen
0: be ni yori
2: amen
0: gbogbo eyan omo lo solo ma ran lowo teyin na fe contribute fast yori sey mo bless aye loruko Jesus wa de nebuko aye ma dide
2: amen
0: wa de se bi oba
2: amen
0: yes oluwa wa
2: amen
0: wa ka number sile 30 32 67 02 85 Mustafa Solomon Moses one lo ma gbe jade ni Fourth Bank loruko Jesus aye re adide
2: amen
0: so pe aye mi adide
2: aye mi adide
0: o yin ojo bi one oni wedding anniversary mo gbadura loruko Jesus anu olorun ati gire re ibukun iranlowo lati oro wa ko wonu aye yin
2: amen
0: oh my god iranlowo ibukun atejo re ko wonu aye yin
2: amen
0: ogo ra jade
2: amen
0: wa de se bi oba
2: amen
0: ben yori
2: amen
0: ore dayo
2: amen
0: iwo le ri kan
2: amen
0: iwo le ri kan
2: amen
0: ile re o ne da
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: happy birthday and happy wedding anniversary loruko Jesus wa ra anugba
2: amen
0: ara won celebrate o wa nbi ah mo loruko meji Mrs. Grace Malo happy birthday to you Mrs. Esther Wahab, happy birthday to you. Mo gbadura loruko Jesus. E o ri anugba.
2: Amen.
0: Bless apere gbagbo e. Mo ri bonu gbo e je Jesus. O ya gbagbara.
2: Amen.
0: O ya gbagbara.
2: Amen.
0: Gbogbo iwo tan pe ni agan lati oni lo emi agan ko fire.
2: Amen.
0: Awon kan be agan ise ni won wa je rise gidi se. Mo pase emi agan ise o ya jade.
2: Amen.
0: Gbogbo iwo ti okuta n be shop we o te ni di oil yen ni bene ibi se te ti fi okuta ti yen you need the oil o lati consider mo gbadura gbogbo ase okuta ni bi se o ya jade
2: amen
0: o ya jade
2: amen
0: o ya jade
2: amen
0: gbogbo eyan laboyun e gbo sinu yin were na ma gbo
2: amen
0: were na ma gbo
2: amen
0: were na ma gbo
2: amen
0: gbogbo eyan lo raju abo daju
2: amen
0: e je Jesus ara yin
2: amen
0: o de ra anu gba
2: amen
0: so ko jade
2: amen
0: awo san
2: amen
0: o ya ma re
2: amen
0: ida o ya ma re
2: amen
0: ore dayo
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: oju senekan fi da loju bayi pe
2: emi dada leri kan
3: abimo ni gbigbo aja ki se ko lo fowo po mo torun wa lewa ti nbe lara oke ki se costume

0: with Messi. He'll go for goal here. Oh, my goodness.
1: Running it for Selko.
0: Here's Mbappe. Oh, my word. Alvaro Pereira hit by James. Oh, what a goal. One of the greats.
2: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
3: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nìyẹn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Splash FM 105.5.

0: ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Exodu orí ìkejì ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ ìkẹwàá. Ìwé Exodu orí ìkejì láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹwàá. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Ọkùnrin kan ará ilé Léfi sì lọ, ó sì fi ọmọbìnrin Léfi kan, obìnrin náà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan. Nígbà tí ó sì rí pé ṣe ọmọ dáradára, ó pa á mọ́ ní oṣù mẹ́ta. Nígbà tí kò sì lè pa á mọ́ mọ́, ó mú àpótí apẹ̀rẹ̀ tí a fi sunwọ̀n, ó sì fi ọ̀dà ilẹ̀ àti oje igi sàn, ó sì tẹ ọmọ náà sínú rẹ̀, ó sì gbé sínú koríko lẹ́bàá odò náà. Arábìnrin rẹ̀ sì dúró lókèrè láti mọ ohun tí yóò ṣe ọmọ náà. Ọmọbìnrin Pharaoh sì sọ̀kalẹ̀ wá láti wẹ̀ ní odò. Àwọn ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ sì rìn lọ lẹ́bàá odò náà. Nígbà tí ó sì rí àpótí apẹ̀rẹ̀ náà láàrin koríko odò, ó rán ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ kan láti lọ gbé wá. Nígbà tí ó sì sí orí ọmọ náà, sì kíyèsí ọmọ náà sọkún, inú rẹ̀ sì yọ sí, ó sì wí pé ọ̀kan nínú àwọn ọmọ Hebrew ni èyí. Nígbà náà ni arábìnrin rẹ̀ wí fún obìnrin Pharaoh pé, ṣé kí n lọ pe alágbàtọ́ kan wá fún ọ nínú àwọn obìnrin Hebrew kí ó tọ ọmọ náà fún ọ. Ọmọbìnrin Pharaoh sì wí fún pé lọ. Ọmọbìnrin náà sì lọ, ó sì pe ìyá ọmọ náà wá. Ọmọbìnrin Pharaoh sì wí fún pé, gbé ọmọ yìí lọ kí o sì tọ́ fún mi, èmi ó sì san owó iṣẹ́ rẹ fún ọ. Obìnrin náà sì gbé ọmọ náà lọ, ó sì tọ́. Ọmọ náà sì dàgbà, ó sì mú tọ ọmọbìnrin Pharaoh wá, òun sì di ọmọ rẹ̀, ó sì sorúkọ rẹ̀ ní Mose. Ó wí pé, nítorí mo fà á jáde nínú omi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi láàárọ̀ yìí kó jẹ́ ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko, lónìí ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2026, mo kí yín káàbọ̀ síwájú Ọlọ́run wípé ẹ káàbọ̀ sínú ire òwúrọ̀. Ire Jésù Kristì yóò sì jẹ́ ìpín olùkúlùkù yín. Gẹ́gẹ́ bí ètò nínú ìjọ onítẹ̀bọmi káàkiri àgbáyé ní ọjọ́ ìsinmi kejì ní oṣù karùn-ún, òun ni a máa ṣe àjọ̀dún ìyá. A gbé Ọlọ́run ga fún àwọn ìyá wa àti orí ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé wọn, fún gbogbo tí wọ́n jẹ́ àti tí wọ́n ṣe lórí ọmọ, lórí ọkọ àti lórí ìdílé. Lórúkọ Jésù, àwọn ìyá wa, wọ́n túbọ̀ máa ráàánú gbà ọ. A rí ìyá kan nínú Bíbélì lónìí àti àwọn obìnrin méjì mìíràn èyí tí wọ́n kópa nínú ìgbésí ayé ọkùnrin kan tí a ń pè ní Mose, tí gbogbo wa mọ̀ ní gbajúgbajà. A rí ìyá rẹ̀ gẹ́gẹ́ bí olùdáàbòbò, abiamọ tòótọ́, ẹni tí kò fẹ́ ìnira fún ọmọ rẹ̀, tí kò fẹ́ ìpọ́njú fún ọmọ rẹ̀, tí kò fẹ́ wàhálà fún ọmọ rẹ̀. Inú Bíbélì ta kàyẹ, a rí wípé àṣẹ tako ìwà láàyè ọmọ rẹ̀, ṣùgbọ́n ó dáàbòbò, ó tọ́jú rẹ̀, ó fi pamọ́, ó sì ṣe alámòjútó rẹ̀. Ọlọ́run sì gbà fún gbogbo ẹ̀yin abiamọ lónìí. Ọlọ́run yóò gbà fún yín. Ẹ ní sọkún ọmọ yín o, ẹ sì ní sọ̀fọ̀ ọmọ yín o. A rí ẹ̀gbọ́n rẹ̀ obìnrin náà ní ẹsẹ̀ ìkẹrin àti ìkeje, èyí tó jẹ́ wípé ó ń ṣe alámòjútó lókèrè, tó sì ń sọ ọmọ náà pé kí ni ó ṣẹlẹ̀ sí. Ó sì lo ipa rẹ̀ àti àǹfààní rẹ̀ láti gba ọmọbìnrin Pharaoh ní ìmọ̀ràn, èyí tí ìmọ̀ràn rẹ̀ tí Ọlọ́run sì fi àṣẹ sí, tó sì ran ọmọdé náà lọ́wọ́ láti jẹ́ kí ọmọ náà yé, láti jẹ́ kí ọmọ náà jẹ́ ènìyàn nínú ayé. A sì rí ọmọbìnrin Pharaoh, ẹni tí Bíbélì sọ fún wa pé inú rẹ̀ yọ sí. Lórúkọ Jésù, inú àwọn ènìyàn rere yóò yọ sí ọmọ rẹ, yóò yọ sí aya rẹ, yóò sì yọ sí ìwọ tìkára rẹ. Inú rẹ̀ yọ sí. Ó ní kí wọ́n lọ gbé wá. Nígbà tí ó wò ó, ó rí pé ọmọ kan nínú àwọn ọmọ Hebrew ni, ṣùgbọ́n nítorí ojú rere èyí tí Ọlọ́run fi fún láti fi wo ọmọ náà, ọ̀dà ọmọ náà sí, ó sì dá padà fún ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn ẹ̀gbọ́n Mose. Ìyá rẹ̀ tọ́jú rẹ̀, ọmọ náà sì dàgbà. Asọ́ ni Mose, nítorí tí mo fà á jáde nínú omi. Mo kéde rẹ̀ sínú ayé rẹ pé Ọlọ́run yóò ran àwọn èèyàn rere sí ìrìn àjò rẹ, èyí tí wọ́n gbà ìwọ náà nínú ogun ayé, nínú ogun èṣù àti nínú ogun ọ̀tá. Lórúkọ ti Jésù, bí Mose ti yè, ìwọ náà ó yé o, àwọn ọmọ rẹ̀ ó yé o. Ìrànlọ́wọ́ Ọlọ́run yóò sì dìde fún ọ. eje ka sori oni oluwa gbe oga fun gbogbo awon iya wa ni gbogbo ti won wa emi memo ogoni fun oruko re awon iya yi la sori fun laaro yi o wi pe ire oluwa yo ba aye yin la la yin lori omo koni ja sasan akitiyan yin ninu dile koni fori sanpon loruko jesu oluwa yo se yin lelemi gigun oluwa yo fun yin ni alaafia oluwa yo yonu si yin oju re yo wa lara yin la yin lori omo oni gbe e ni je ya je gbe e ni sofu omo e ni sofu oko e ni sofu idile loruko jesu ona yin ola o mo kede re sinu aye yin wi pe anu olorun yo fon fun yin la yin oni fori sanpon akitiyan yin oni bo sofu aje omo gbe oni je omo yin gbe o gbomo gbomo oni gbomo lowo yin o iku oni gbomo lowo yin o ota oni gbomo lowo yin o aye oni gbomo lowo yin o idamu oni ba yin eyin te jiya lori omo e joro lori omo omo yin o yan omo yin o yanju omo yin o je yan omo yin o loko omo yin o nipo yo lola loruko jesu yo lula ninu aye gbogbo damu lori omo oluwa fopin si gbogbo awon obi ti omo yin o lenu mo kede re pe imisi jesu yo wonu aye omo yin lo yo yi awon omo na pada yo fun won ni emi re yo fun won ni iberu re yo fun won ni ogbon re yo fun won ni oye re owo satan ninu aye awon omo ye jesu baje imesu lori awon omo ye oluwa ba wi gbogbo awon ti satan ti gbo omo to lowo won loruko jesu satan da awon omo won pada fun won loruko ti jesu mo ni ko da awon omo won pada fun won gbogbo awon ti aye ti gbo omo won to loruko jesu aye eja wonu oro awon omo awon yi loruko jesu awon omo yin o serere inu yin o dun lori won idamu yin opin ti deba ayo yin o ti dide awon ti olorun o lo lati ran aye awon omo yin lowo bi egbon mose yi obirin oluwa yo gbe won dide bi omo birin fara yi oluwa yo gbe won dide mo ni awon eniyan rere ti won yonu si omo yin ti won yonu si won loruko jesu oluwa gbe won dide anu o si sogo iranlowo dide asekase ta ti palodi si awon omo yin eje jesu baje loni ase na oni fese mule omi aye oni gbo omo yin lo ina aye oni ju omo yin loruko jesu ku osi ni pomo lowo yin arun ni somo lowo yin o loruko jesu gbogbo awon omo won serere loni ojo kewa osu karun ewonu ogo lo ewonu serere lo ogbon olorun oye olorun yo je pin yin ile yin o wa roju ode yin o toro anu osogo lori yin gbogbo idile ti ola alaafia loni alaafia je ipin yin baba idile egba alaafia olorun egba ibukun olorun ori yin ogbodo diru okan yin oyo ejeri omo ejeri aya ejeri idile loruko ti jesu yo si dara fun yin gbogbo idile ti ola alaafia jesu ran alaafia si jesu ran idunun si jesu ran itura si jesu ran ifokanbalẹ si alaafia olorun ko joba nu ile yin ikolo idile yin ki jesu oda pada anu olorun ko si sogo lori yin ase to lodi si aye yin olorun yi danu ibukun olorun yo ma ba yin gbe ogun olorun yo yi yin ka loni ose keji ninu osu karun loruko jesu e serere e ri ba ti se e ro na gbegba ara o ro yin ara o tu yin nigeria yo pe yin e jere le yin e joro le yin e jola le yin ibukun olorun yo ma ba yin lo anu olorun yo ma ba yin lo isegun olorun yo ma ba yin lo ogun olorun yi yin ka idunrun re o si je pe yin jesu oluwa wa ire o
0: e pade wa fun akoto eto yi lojo mejo idede akoko kan na oluso agutan wa ni eni owa ti omowe john adekunle adedokun ero ibanisoro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin to to joy oladejo

0: dábò bo ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch lubricant engine oil. Bosch lubricant engine oil á fún ọkọ̀ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch lubricant engine oil á ṣe ní dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn-ún, lítà ogún márùn-ún, ìgbà àti mẹ́fà lé lí lítà. W30, 20W50, 15W40, Super SAEHD40, SAEHD50, AW hydraulic, Super SAEP40 pẹ̀lú P50. Ìpìtì epo jẹ́ EP90, EP140, EP85W140, ATF Destro 3. Bosch lubricant engine oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-ilé-iṣẹ́ wa wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway.
1: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
2: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
1: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
2: Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
3: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ, kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
2: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́.
1: Bẹ́ẹ̀ni pátápátá.
3: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
2: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
3: Rárá àti rárá.
2: Ó dáa bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
3: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.

0: lóge bá ti ń gòkè lọ iná kànràn ní bọ̀n iná wọn máa ta pẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kálukọ́ máa wá hó fún ayọ̀ pé àfọlọ́n náà ó ṣe é.
1: Bàbá wa sọ lọ́sẹ̀ tó kọjá pé ọgbọ̀n ọdún la tó lè kí ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ pé ó bẹ́ ó ṣiṣẹ́ Olúwa tó ní ìjọ àti ọ̀run máa kí pé congratulations. Àwa náà kì í lórí ètò yìí sà congratulations. Ọlọ́run wa bẹ̀rẹ̀ iṣẹ́ agbára báyìí. Ó máa wá máa ràn ajé àràn káyé lórúkọ Olúwa. A kì í gbogbo èèyàn náà ni à ń pè láti join wa fún àjọ̀dún ọgbọ̀n ọdún. Mo salute yín sà. Kádìbòde sáré kún ẹ̀mí mi. Mo fẹ́ gbé sẹ́mi sà.
0: Pẹ̀lú ètò yẹn. Àwọn
1: ẹni mi 30 years yẹn. Olúwa o. Adúpẹ́ adúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Àwọn èèyàn fẹ́ darapọ̀ dáadáa. Wọ́n sì fẹ́ ire. Ṣé ríbi tó dé yìí ó jẹ́ kèmi ò mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ pé àpẹẹrẹ ńlá ni 30 years in ministry. Ẹ jẹ́ kó fi gbàdúrà fún yín gbogbo àwọn tó ń gbọ́ wa tó ní nkankan tó náà ní ìlépa rere bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ní àdojúkọ bóyá nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn kan wà nínú gbólọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ báyìí tó pé wọ́n ń fomi jẹ́ yẹn fúrú gbò pé ṣódù wá ṣe pé gbogbo ẹ̀ ṣe máa ẹ jẹ́ pé nọ́mbà bàbá fún wọn ẹ máa pe nọ́mbà wọn láti bá yín sọ̀rọ̀ láti gbàdúrà fún yín.
0: 080 33 80 80 24 24 28 28
1: lẹ́ẹ̀kan sí
0: 080 33 33 80 80 24 24 28 28
1: ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 080 33 80 24 28 òun náà ni a fi ń join program yìí ẹ fẹ́ mọ̀ sí ẹ fẹ́ pe bàbá láti súre fún yín pàápàá irú àkókò tó jẹ́ ta wà lọ́wọ́ báyìí nínú ayé wọn nínú ìgbéyàwó wọn àti iṣẹ́ ìránṣẹ́ wọn ẹ máa ti produce graduate mélòó báyìí
0: mẹ́ta
1: nínú pé lẹ́gọ́ ọlọ́run ó dẹ̀ ṣe àwọn kinní yẹn ó dẹ̀ ṣe jẹ́ ìtọ́jú ìbámu bọ́là rẹ̀ ń bọ̀ àwọn èèyàn tó ń bọ̀ olórí ńlá ńlá àwọn ìránṣẹ́ ọlọ́run tó pọ̀ màmá ti ń pariwo bó ti ń gbọ́ wọn látijọ́ pé àwọn ń bọ̀ gbogbo wa náà la máa darapọ̀ láti bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ máa pe nọ́mbà yẹn jọ ẹ̀yin èèyàn wa lọ́sẹ̀ tí ó ń bọ̀ àtúmọ̀ ní orò ọ̀fẹ́ láti ní ìránṣẹ́ ọlọ́run míì lórí ètò yìí ṣùgbọ́n ẹ má gbàgbé 31st bàbá náà ń bọ̀ ńbẹ́ o ẹ máa rí àwọn bàbá wa láti wá súre fún wa ní ọjọ́ yẹn Sunday tó gbẹ̀yìn nínú oṣù yìí à ń bọ̀ fún Casting Crowns 2026 RCCG tó wà ní oríta opposite oríta police station ibẹ̀ náà ni à ń bọ̀ láti wá ní ọlọ́run nínú ìyìn a máa gbàdúrà a máa gbọ́rọ̀ ọlọ́run àwọn opó 50 máa ní orí ọ̀fẹ́ láti gba oúnjẹ gẹ́gẹ́ bí a ṣe ń ṣe lọ́dọọdún àwọn ọ̀dọ́ a máa ní orí ọ̀fẹ́ láti rú wọn sókè àwọn ilé iṣẹ́ kan tí wá ní àwọn wá pé gbogbo irinṣẹ́ àwọn wá láti wá máa fún àwọn èèyàn ní àyẹ̀wò ọ̀fẹ́ àti ìtọ́jú ìlera ara wa lọ́fẹ̀ẹ́ wọ́n bá mi sọ yẹn ní ọ̀sẹ̀ tó kọjá díwè wọ́n ní àwọn ń bọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn wọn mo pé gbogbo wa náà ni a gbọ́dọ̀ jọ papọ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ má gbàgbé nọ́mbà bàbá tí mo pè kẹ má lọ gbàgbé 080 33 80 24 28 ló lọ sọ́dọ̀ bàbá wa prophet Kayode Afolabi dádì ẹ má fi ìpè ọgbọ̀n ọdún yẹn ẹ fi súre fún gbogbo wa láàárọ̀ yìí
0: Ọlọ́run tó le tó sì ní agbára ipá àti agbára Ísírẹ́lì èmi ń yàn láàárọ̀ yìí torí pé wà láàyè wọ tó sọ mi láti ọdún kìíní wọ ọgbọ̀n ọdún mo wí jáde sí gbogbo ọkàn tó ń gbọ́ mi jákèjádò àgbáyé pé ìṣòro yín kọ́ lana dànù àwọn agbára tó ń sọ pé òní lè ṣe é àwọn agbára tó ń sọ pé ògùn yìí ló máa gbé ọmọ àwọn agbára tó ń sọ wípé ṣé ìran bàbá rẹ dẹrú ẹ wò rí mo sọ bí wòlíì àwọn agbára yẹn kan lọ di òkú lórúkọ olúwa ni mo gbàdúà àánú ọlọ́run kó hù jáde nínú ayé ẹ kó lọ jọ látìlẹyìn ọlọ́run bẹ́ẹ̀ ni yóò sì rí àṣẹ ọ̀run gorí ẹ ilé iṣẹ́ yìí kó wà láàyè bàbá wa tí ọlọ́run lò ń bí lórúkọ olúwa láti dálé iṣẹ́ ilẹ̀ ẹ ò ní kúkú ìyà ẹ̀mí yìí máa gùn fún wa gbogbo òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí lórúkọ jésù ẹ̀yin náà jọ látìlẹyìn ọlọ́run ẹ ní ọjọ́ ayẹyẹ o ọjọ́ ayẹyẹ yín kò ní dọjọ́ ìbànújẹ́ àṣẹ ọ̀run gorí ẹ ògo ni fún ọlọ́run wa o jésù olúwa wa.
1: Àmì lórúkọ Jésù ẹ má gbàgbé nọ́mbà ilé ẹ̀kan sí 080 33 80 24 28 baba ma juwe be se ma de Goshen land land of
0: Goshen land
1: ni yeah ni ojo Sunday lagbara lowo Olorun e pade wa lori eto yi lo se to nbo fun akotun mi pelu iranse Olorun mi mo mo pe le ta so le ni eyin ti emi balaki ba wa nu aye yi e tete le jade eyin te ba de ti gba ti balamu wole te ja pe ko mu wa mo ojo ya mu wa o mo bi o ti ri sa mu wa omo mi dada ni o ya sendi e ja ki sara dada tori igbeyin won ko da rara igbeyin won ko da rara e ma ka ko te ri kuro ninu aye yi tori wa laye Olorun do je be o tabo

ẹ ká sọ o ìròyìn ọjọ́ kan rí ló ń dẹsẹ́ tí ìgbọ̀n yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adeto badmus lóníròyìn ṣáájú ẹ̀jẹ̀ agbọ́n kókó tó ṣíyọ nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣíṣọ lójú ètò kan fún àwọn tó kù díẹ̀ káàtó fún nílẹ̀ wa nàìjíríà igbákejì gómìnà ìpínlẹ̀ èkó hamsat ti yẹ́yẹ́ o láti kópa nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ti apc ilẹ̀ new zealand yóò bẹ̀rẹ̀ ètò ṣíṣàyẹ̀wò jíjẹ́ ọmọ ìlú ìní fún àwọn ààrẹ lọ́dún 2027 gbajúgbajà agbábọ́ọ̀lù ni osimhen ti gba àmì ẹ̀yẹ super league fún ikọ̀ ti galatasaray ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́ lára àwọn àlàkalẹ̀ ètò tó wà nínú ìrètí ọ̀tún tí ìṣèjọba bọ́lá ahmed tinubu gbé kalẹ̀ lẹ́ka iléeṣẹ́ tó rí sí ètò ìdókòwò fún àwọn aráàlú ti ṣàgbékalẹ̀ ètò kan tí wọ́n pè ní grant for vulnerable groups ètò náà ló wà fún àwọn tó kù díẹ̀ káàtó fún pẹ̀lú fífún wọn ní owó ìrànwọ́ àti àpò tó ní àwọn ohun èlò fún iṣẹ́ eléyìí ti kó wa àwọn èèyàn láàyò ètò náà ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú pínpín àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò náà fún ọgọ́rùn níye àwọn èèyàn èyí tó wà nílùú àbújá ètò náà ni yóò sì wáyé ní ìjọba àbílẹ̀ 75 tó wà ní tìbútòrò ilẹ̀ wa nàìjíríà pẹ̀lú èròǹgbà nínáwó ìrànwọ́ sẹ́kẹ̀tà àwọn tí kò rọwọ́ orí nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ètò náà alákòóso fún ọ̀rọ̀ ọmọnìyàn àti mímú àdínkù dé bá iṣẹ́ àti òṣèlú àwùjọ wa dókítà bernard doro ẹni tí akọ̀wé àgbà ilé iṣẹ́ náà ọ̀gbẹ́ni olúbùnmi olùsìn aṣojú fún ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó ju ètò kan lásán lọ gẹ́gẹ́ bó ṣe wí èròǹgbà ìjọba ilẹ̀ yìí ni láti ṣàtìlẹ́yìn fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ wa alámòjútó ètò náà aisha alubankude wá dúpẹ́ o lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu fún ìgbàgbọ́ tó ní nínú iléeṣẹ́ náà láti kópa nínú ètò ọ̀hún ó wá fẹnu ọ̀rọ̀ rẹ̀ jóná pé ọ̀pọ̀ àwọn ènìyàn ní nǹkan kò fi bẹ́ẹ̀ dọ́gba fún látàrí ọrọ̀ ajé wọn gómìnà ìpínlẹ̀ rivers mulalaye fubara ló ti yan yọ nínú ètò àyẹ̀wò fún àwọn ọmọ òye eléyìí tí ó kópa nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú apc ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí fubara ẹni tó parí ètò àyẹ̀wò tirẹ̀ ní ilé ìjọba ti ìpínlẹ̀ plateau eléyìí tó wà nílùú àbújá lópin ọ̀sẹ̀ tó kọjá gómìnà ìpínlẹ̀ rivers wà lára àwọn gómìnà 17 tó ṣèjọba lọ́wọ́ eléyìí tí wọ́n ti ṣàyẹ̀wò fún tí àwọn ìgbìmọ̀ tó ń ṣàyẹ̀wò sì fìdí ẹ̀ múlẹ̀ ìgbésẹ̀ àyẹ̀wò yìí ló wáyé lẹ́yìn tí kingsley chida ẹni tó faramọ́ alákòóso fún olúìlú ilẹ̀ wa nàìjíríà ti ṣèlú àbújá iyẹnsan wike ṣáájú ló ti ṣàyẹ̀wò láti díje tako fubara nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà igbákejì gómìnà ìpínlẹ̀ èkó ọbáfẹ́mi hamsat ti parí gbogbo ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú àyẹ̀wò nínú ẹgbẹ́ òṣèlú apc ṣáájú ètò ìdìbò abẹ́nú tí ó wáyé nínú ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ èkó hamsat ẹni tó sọ̀rọ̀ lẹ́yìn tó parí àyẹ̀wò rẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí eléyìí tó jinlẹ̀ tó ń ti ìlànà àkóyawọ́ ní ìbámu pẹ̀lú ìlànà ẹgbẹ́ òṣèlú apc gẹ́gẹ́ bí igbákejì gómìnà ṣe wí ìgbésẹ̀ náà ni láti yẹ gbogbo ìwé ẹ̀rí àti àti máa ṣe bọ̀ ní ìbámu pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ti apc wò igbákejì gómìnà ni ètò àyẹ̀wò náà ló tún wà ní ìbámu pẹ̀lú ìrírí eléyìí tí ọmọ òye bá gbé kalẹ̀ láti lè díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà hamsat ni àwọn ìgbìmọ̀ tó ń ṣàyẹ̀wò náà ya ìwé ẹ̀rí rẹ̀ wò fínífíní bẹ́ẹ̀ sì ni wọ́n béèrè ọ̀rọ̀ lórí ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ tó yàn láàyò tó ń ti àti máa ṣe bọ́ rẹ̀ nínú iṣẹ́ ìjọba èèkàn nínú ẹgbẹ́ òṣèlú ti nigerian democratic congress adc robiu kwankwaso ti ṣàtìlẹ́yìn fún gbígba tíkẹ́ẹ̀tì àti díje du ipò ààrẹ wá sí ẹkùn gúúsù ilẹ̀ wa nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú náà gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ kánò ṣàlàyé pé
igbese egbe oselu na lo fi aye anfani sile lati le se iwosan nla nipa gbigbe ipo na wa si ekun gusu ile yi ki won le mu ki ekun na ti ekun gusu ile yi pari igun tire ninu siseto lori nile wa Nigeria o wa seleri lati tele gbogbo adehun egbe oselu NDC ti o yo si daju pe ilana lare bure ikon gbodo jukan ton ti wa mo lu abiye jeyo ni gbogbo ona iroyin ojo kan ri lo se ndese ti igboyin lati ikanni omo lu abi splash 105.5 fm ile funfun balawo felele ni ilu ti ibadan iroyin ile okere ile new zealand yo bere eto siseyewo jije omo ilu fun awon are lodun 2027 ere idaraya gbajugbaja gbabolu ni osime ti gba mi eye super league fun ikọ ti galatasaray adanu duo die na ta ba wa padade ekun eroyin bo laipe

ti pẹ́ tẹ́ ti mẹ́tílé gògò lába pẹ̀nkẹ́lẹ́ mẹ́sì ti ṣetán láti fèròǹgbà ẹ̀ hàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ gbogbo ìyálájẹ́ babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ já túyá yà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyò Adélábù pẹ̀nkẹ́lẹ́ mẹ́sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdúmbàdàn láti pàdé ní Tuesday ọjọ́ 12 May 12 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.

0: ẹ̀yin olùgbọ́ mi ẹ jẹ́ ká ṣe pápápá láti lè wo abala kejì ọ̀rọ̀ olótú ìròyìn the punch fún ti ọ̀sẹ̀ tó kọjá èyí tó pe àkọlé rẹ̀ ní awuyewuye tó ń jà ròyìn lórílẹ̀-èdè mali gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan a ti kúrò ní south africa o ẹ̀yin olùgbọ́ mi a ti wà ní mali báyìí ọ̀rọ̀ olótú náà là ń yẹ̀wò ní splash 105.5 fm ìròyìn tí à ń gbọ́ láti orílẹ̀-èdè mali kò máa dùn mọ́yàn nínú rárá ẹjẹ́ aṣọ tọ́ka dàbà òfò torí tá a bá parọ́ ẹ̀yìn òkun lọ dandan ẹ̀ ń bi mi pé kí la tún rí gbọ́ láti orílẹ̀-èdè mali ẹ ṣeun bẹ́ẹ̀ náà làbí ni ṣùgbọ́n kí n tó ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ nípa rigboríyẹ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè mali gẹ́bí àpẹẹrẹ pẹ̀lú bí orílẹ̀-èdè mali ṣe ń gbóná janjan lọ́wọ́ yìí ó ṣe ni láàánú láti sọ wípé àwọn agbésùnmọ̀mí ẹlẹ́sìn alákatakítí ni wọ́n ti ń wá gbogbo ọ̀nà báyìí láti gba àkóso orílẹ̀-èdè mali ṣe ẹ̀ rí pé kì í ṣe nǹkan téèyàn fi ṣeré wọ́n fẹ́ gba àkóso ìjọba lọ́wọ́ wọn àwọn alákatakítí ẹ̀sìn iná ló sì ń ṣe gbogbo eléyìí tàbí kí wọ́n gba àkóso orílẹ̀-èdè lọ́wọ́ mali tí a sọ yìí tó sì wàá jẹ́ pé wọ́n fẹ́ máa fọwọ́ lalẹ̀ nílẹ̀ onílẹ̀ nílùú onílùú gúlégúlé sọ̀gúnṣọ̀gún ìdúnkokò tó ga yàtà èyí tó ń wá láti ọ̀dọ̀ àwọn agbésùnmọ̀mí tá a sọ yìí ó tún lè ṣe àkóbá fún èyíkéyìí orílẹ̀-èdè gbogbo ti ń bẹ ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà nínú èyí tí orílẹ̀-èdè wa nàìjíríà tó wà nínú ẹ̀ ọ̀rọ̀ olóòtú náà ni o látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ òun náà ni à ń gbọ́ láti splash 105.5 fm ilé funfun báláfẹ́lẹ́lẹ̀ ńbàdàn ó dára kí àsìkò tó lọ tọ́ka ṣe pápápá ọ̀rọ̀ olóòtú tọ̀sẹ̀ yìí ẹ jẹ́ kí a tara ṣàṣà lọ sínú ìwé ìròyìn the nation fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ èyí tán pé àkọlé rẹ̀ ní àwọn ètò ẹ̀kọ́ èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ń lọ fún láwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì àmọ́ ètò ẹ̀kọ́ tá a mọ̀ sí courses tí wọ́n lọ fún yìí kò ra jaja mọ́ nǹkan ti yí padà kò lẹ́sẹ̀ ńlẹ̀ kò jẹ́ ìtẹ́wọ́gbà kò jẹ́ nǹkan tí ó lè mú akẹ́kọ̀ọ́ ṣoríire abala kejì ọ̀rọ̀ olótú ìwé ìròyìn the nation fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ tí à ń yẹ̀wò yìí iná ni wọ́n tún pe àkọlé rẹ̀ ní wíwá ìdájọ́ òdodo fún ọ̀dọ́mọbìnrin esther aránsíọlá tẹ́yìn náà bá ní ìwé ìròyìn the nation fún ti ọ̀sẹ̀ tó kọjá ẹ ní àǹfààní láti lè ka ìròyìn nípa ọ̀dọ́mọbìnrin náà esther aránsíọlá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí abala àkọ́kọ́ ọ̀rọ̀ olótú ìwé ìròyìn the nation èyí tá a mẹ́nu bà yìí èyí tó bẹ̀rẹ̀ pẹ̀lú àkọlé tí wọ́n pè ní àwọn ètò ẹ̀kọ́ táwọn akẹ́kọ̀ọ́ ń lọ fún níléèwé gíga lọ́tẹ̀ yìí kò ra jaja mọ́jàre kò ra jaja ọ̀rọ̀ mánigbàgbé tí mínísítà ètò ẹ̀kọ́ nílẹ̀ nàìjíríà tó sọ jáde lẹ́nu lọ́lọ́ yìí èyí ni ọ̀mọ̀wé túnjí aláùsá iná làwọn èèyàn ń gbà bí ẹni gbàgbá ọtí inú èyí tó ti sọ pé ó ṣe pàtàkì pé kí àwọn gbégi lé àwọn onírúurú iṣẹ́ ètò ẹ̀kọ́ courses tí àwọn akẹ́kọ̀ọ́ ń lọ fún lọ́wọ́ yìí láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo tó ń bẹ ní nàìjíríà gẹ́gẹ́ bí àlàyé tí mínísítà ètò ẹ̀kọ́ ní nàìjíríà ṣe mínísítà ètò ẹ̀kọ́ túnjí aláùsá bó ṣe ṣe lálàyé gẹ́lẹ́ ẹ máa gbọ́ ó ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ó ń kọ́ ẹ̀kọ́ òwe èyí ni àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń lọ fún iṣẹ́ kan tàbí òmíràn nílé ẹ̀kọ́ gíga yunifásitì tó jẹ́ wípé ẹ̀kọ́ tí wọ́n ń lọ fún láti bá a di akọ́ṣẹ́mọṣẹ́ lórí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀ kò ra jaja nítorí náà o ni ile ise eto eko labe ase ajoba apapo awon ni lati wogile won ni abe gbo tori okan ijokan eto eko tawon akeko nlo fun sugbon ti ko ba asiko yi mu mo ina ni minister eto eko in so wipe awon ni lati wogile be gege ni minister eto eko mo wetunji alausa lo se la mole wa nkeke fun awon oniroyin eyi to je koko oro loto ti angbeyewo lojo tuni koda ise iwe tawon akeko ti won lo fun ni opolopo awon orilede ni pataki Nigeria ni won so pe ko ti e ni tumo rara won ni gebi apere ijoba ni lati wogile gbogbo awon eto eko courses ti opolopo awon akeko nlo fun ile eko giga nitori pe ton ba ti e kawe gboye na eko ti won lo fun o le ma je ki won rise gidi se tori be ni minister eto eko nle Nigeria omowe tunji alausa fi ran koko bi faditi wipe asiko ti to to ye ka se atunyewo orisirisi eto eko tawon akeko nlo fun ni opolopo awon ile eko giga varsity ti nbe ni Nigeria o ni eyi ti se ododo ti se agba odu nife ina ni pe awon orisirisi eko iwe tawon akeko university gbogbo nle Nigeria nlo fun won le ba di akosemose ko ba asiko ta wa yi mo so to de e ma je ka fi nkan kan pamo tori be ni minister eto eko fi ran koko bi faditi wi pe atunyewo ati agbeyewo o gbodo waye lori kankan awon eto eko eyi ti ogun logo awon akeko nlo fun ni awon university orilede Nigeria eko iwe tawon akeko nlo fun lawon ile eko giga varsity Nigeria lode oni ko ra jaja ko bode oni mu mo se ooto de ohun ti eleyi wa tumo si gan ni pataki ni pato na ni pe ijoba ni lati kokko gbe igbese akoko nipa sise agbeyewo ikokan awon eko iwe ta wi courses tawon akeko nlo fun nile eko giga varsity pelu erongba lati le satunse tabi wogile awon eyi ti ko ba fese mule ti o le se ikokan awon tule ta ba so pe tule akeko lo nje be pe ko le se won ko le se won ni anfani oro lotu na ni ante siwaju splash la wa ni badan wero yen ojojumo ile wa eyi to jade lose to koja eyi to nde si eti igboyin lati splash na ni ni bayi eto toni ti n pake e je ka wo abala keji o oro lotu wero in the nation fun ti ose to koja eyi to da lori e je ki awa idajo ododo fun odomobirin kan toruko re nje Esther Aransiola ko le ba yo kuro ninu awon orisirisi esun ti won so mo Olorun awon esun ti won si fi kan arabirin Esther Aransiola ta so yi eni to je odomobirin eni odun 16 years ni ipinle Kwara ni won gbodo se agbeyewo re daadaa bo tile je pe ile ise olopaa ni ipinle Kwara ti n se iwadii kikun lori oro naa lowolowo odomobirin Esther Aransiola ta wi naa lawon olopaa ti gbe janto bayi o ti won si ti ju si atimole olopaa fun odidi ojo meji ti o le jade ti o le se nkan kan lori esun pe ohun ni o wa nidi esun kan ti won fi kan egbon re okunrin ti won pe ni Timothy Aransiola eni odun 19 years lo nito un Timothy Aransiola odomobirin ta wi salaye wi pe iya ohun ina lo salaye o o ni awon olopa kokko gbe ohun lapa iyaka o di wi ni yara atimole olopa amo ti won tun wa fesun kan ohun won tun se ni sekuse lẹyin o reyin o fe sun kan bakan na pe nse ni won fi ya je iya ohun pupo ju ninu yara ti won ti mo olopa ti o ti arabirin mama yi mo le fun odidi ojo meji inu aworan video akasile ti won pin kaakire lori ero ayelujara iya ni nse ni won fi ya je ohun debi to lagbara afi bi kiku afi bi yiye kọlọrun ko saanu wa koda won ni won tun agba ohun ni igba kugba afi bi eni to ngba bọọlu mama ni ikan lara awon olopa to fi ya je ohun gan ta wi ohun ton poruko re ni ogbeni jimo o lo ti dogbon wa oju re ohun tele tele seyin na mo ti won pe ki okunrin ko ma wa oju re obirin tani o mo lori ajosepo ife o ye ko ti eyin ju be yen lo oni sugbon to n so wi pe ko ma ba won so oro rada ti ora so ngbagi Victor Daudu rada ti ora bata lalesin loye to se pe egberun do ba le so gbeso so ma lo awon ti won ni kon fi ese ofin mule won tun fe ma ta si awon ti won mu wonle ah Olorun ko do la wa o eyin eyan wa oro lotutu ni o ti debi kun kun dun o ti debi opin fun ti ojo oni ki Olorun na anu e ko fun wa ni ore ofe lati pade ara wa ni ojo mejo ni ago kan osan ni ikanni omoluabi splash 105.5 fm ile funfun balao ni felele ta wa yi ni lu ibadan abe wa ri felele n felele ni adupe lowo olohun to ope pataki lowo amulaga to meyin duro loke enu o eyin eyan wa ani lati dupe lowo yin fun bi e se duro ti wa lojo toni papa julo ni gbogbo igba ti eto yi ba ti wa ni ori afefe mo dupe lowo awon akosemose to di studio wa mu bere lati ori Victor Daudu ati Tolu Adebamowo kin si ma gbagbe ore mi pataki ti an wo ara wa loju korokoro ninu studio Daniel Akini fesi Olorun yo ni fesi aye re o oku ise takuntakun to Owara ojo logun leko loruko lootu eto yi oluwa seun omo akinola na ni emi atokun eto yi oro lootu lereshitu alagbede ede ni mo fi ndagbere fun yin pe yo tun dijo mejo pelu ogo olohun mo dupe lowo yin fun be se ntele wa lori eto yi oju oni yin ti eni te e ma gbo splash o splash ojulowo radio ni badan titi ojo mejo ta tun lanfani lati pade ara wa ndede ago kan san ni o ni gbogbo ojo eko mo ki yin eko ikale
1: Splash FM 105.5

0: pẹ̀lú ara wọn.
1: Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
0: Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
1: Bí iléyá ṣe wọlé dé,
0: káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ.
1: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní.
0: Iléyà Cashport 2026.
1: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan.
0: Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́.
1: Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá.
0: Pẹ̀lú 500,000
1: ní àkókò iléyà yìí.
0: Bẹ́ẹ̀ni 500,000.
1: Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀.
0: Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ìpòmú ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch Lubricant Engine Oil. Bosch Lubricant Engine Oil á fún ọkọ̀ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch Lubricant Engine Oil á sì ẹ ní dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn, lítà ogún márùn, ìgbà àti mẹ́fà lé lí lítà.
1: W30, 20W50, 15W40, Super SAEHD40, SAEHD50, AW Hydraulic, Super SAEP40 pẹ̀lú P50. Bìtì epo jà EP90, EP140, EP85W140, ATF Destro 3. Bosch Lubricant Engine Oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-iléeṣẹ́ wa wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway.
2: Léyà bá tẹ̀rọ ọdún dé.
3: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà.
4: Bí ẹbí,
3: ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ Kore di me muse.
6: Hey, what are you waiting for? Visit www.splashfm1055.com for the latest headlines, videos, news, photographs of your favorite celebrities and on-air personalities, and daily updates. You can even upload and pay for your jingles on the website. Features also include exclusive access to what's hot and happening when you sign up as a Splash FM VIP. Get your own username and password. Click, click, click. www.splashfm1055.com.
7: Ọ̀rẹ́ mi, ṣé pé àgbọ̀ mi ṣì ń jò?
8: Bá máa ṣe rí mi yẹ́ o.
7: Bí àgbọ̀ mi ṣe ń kó tó. Ó mú mi rántí ìgbà tí ṣínà ń yàgbẹ́ gbòòrò léraléra.
8: Bẹ́ẹ̀ ni o. Ká ló lè gbàgbé bí agbára ṣínà ṣe sá lọ, àbí ohun tí ojú ìwọ fúnra rẹ̀ rí?
7: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinc. Ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ̀nú láì. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọnmi padà sínú àgbọ̀ mi.
8: Ṣùgbọ́n pípọnmi padà sínú àgbọ̀ mi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró?
7: Bẹ́ẹ̀ ni o, iṣẹ́ ti tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
8: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbọ̀ mi mi. Ìbá dára o.
7: Ọ̀rẹ́ mi, o lè pààyàn lẹ́rìn. Wo ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀. Sóṣokoto rẹ mú dáradára. A rójútu rẹ.
4: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, á dá ìgbẹ́ náà dúró lára ọmọ, á sì wà ní àlàáfíà.
9: Mo fẹ́ràn ọmọ mi gan, ọmọ mi sì fẹ́ràn eré ipá àti kó máa sáré káàkiri. Ṣùgbọ́n tí ó bá ti ń wá ojú mi kì í pẹ́ rárá. Tí ẹ bá ti ń gbóhùn yìí, ẹ ti mọ̀ pé inú ẹ̀ dùn nìyẹn. Ohùn yìí máa ń mú inú mi dùn gan, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń kó mi láyà sókè. Nítorí mo mọ̀ pé láìpẹ́ láì jìnà igbe
10: ibi ń pẹ́ mi.
9: Mo máa jáde lẹ́nu. Tí ó bá ti wá ṣeré pa dáadáa, ariwo.
10: Mọ́mí, ọ̀rẹ́ mi.
9: Ló máa ń jáde lẹ́nu. Nígbà tí ó bá ti gbádùn ara rẹ̀ tán. Ṣùgbọ́n lọ́jọ́ sí nǹkan tí mo gbọ́ jẹ́ kí n mọ̀ pé láì dára dúró mo gbọ́dọ̀ gbé lọ sí ilé ìwòsàn láì jáfara. Nígbà tí mo gbọ́ bí ó ti fi ń mí hẹ́lẹ́ hẹ́lẹ́ hẹ́lẹ́ kíákíá mo ti gbé lọ sí ilé ìwòsàn.
4: Tí ọmọ kékeré tó bá ń ṣàìsàn bá ń mí hẹ́lẹ́ hẹ́lẹ́ títí gbé lọ sí ilé ìwòsàn, èyí ni àpẹẹrẹ láti wá olùrànlọ́wọ́.
11: We always get interesting when the DJs take over with their blend of music. DJ AY, never a dull moment. End your Monday as DJ AY gives you a great blend of music after a stressful day. 8 to 10 p.m. on Smooth Home Drive.
12: As we proceed, check it out, check it out. Turn it back to the
11: and nobody does old school music better like DJ AY. Every Tuesday night from 10 p.m. to 1 a.m.
13: If you're ready to party, let me hear you scream.
11: And on Fridays, we bring the club to you with a touch of excellence. We call it the Juicy Funky Friday with DJ AY. Radio just came alive with DJ AY.
14: Flash FM 105.5.
15: Official sounds with DJ Gavpop.
16: Sound of the kingdom.
17: Yes, yes, y'all, about it. It's your boy David OBO's in the building. And you're now hanging with DJ Gavpop on the decks, killing it with the baddest tunes. Let's go.
15: DJ Gavpop.

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, direct entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC degree university, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòrò lórí rédíò yín. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
2: Ayé àdùn bí oyin sẹ́.
3: Yóò bá.
1: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí. Àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
4: splash.
1: Aminat Adetun Batman Mọ́tàlá ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àdùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Káìkáìkáìkáìkáì. Ó máa ṣerégedé.
5: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
6: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
5: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
6: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
5: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
6: Rárá àti rárá.
5: Ó dàá bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
6: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
7: Hey, what are you waiting for? Visit www.splashfm1055.com for the latest headlines, videos, news, photographs of your favorite celebrities and on-air personalities, and daily updates. You can even upload and pay for your jingles on the website. Features also include exclusive access to what's hot and happening when you sign up as a Splash FM VIP. Get your own username and password. Click, click, click. www.splashfm1055.com.
8: We always get interesting when the DJs take over with their blend of music. DJ AY, never a dull moment. End your Monday as DJ AY gives you a great blend of music after a stressful day. 8 to 10 p.m. on Smooth Home Drive.
9: As we proceed, check it out, check it out. Turn it back to the
8: And nobody does old school music better like DJ AY. Every Tuesday night from 10 p.m. to 1 a.m.
10: If you're ready to party, let me hear you scream.
8: And on Fridays, we bring the club to you with a touch of excellence. We call it the Juicy Funky Friday with DJ AY. Radio just came alive with DJ AY.
11: /FM 105.5.
12: Official sounds with DJ Gav Pop. DJ Gav Pop.
13: Sound a big ding dong.

0: lórí yẹ.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o.
2: Ẹ wá fi kẹ́gbejò lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́.
3: 5 PM Friday.
0: Àti gbangba làṣáàta.
2: Láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé.
3: 11 AM Saturday.
0: Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó. Ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ̀ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ èyí. Ẹ mọ̀ ní ìsìn.
4: Splash FM 105.5.
5: Eden on the mix.

0: Today is our final message on love that gives.
1: Oni ni a o se ikadi koko eko wa ife tin sore fun ni ti a tin ba bo lati bi ose die seyin.
0: We are tested by our use of money.
1: Olorun a ma fi bi a se lo owo ti o fi le wa lowo si dan wa wo.
0: God watches to see how we use what has been entrusted into our hands.
1: Olorun a ma wo wa bi a se nlo gbogbo ohun ti o ba fi le wa lowo.
0: If we are faithful to use it for godly purposes, the Lord will see that we are trustworthy.
1: Bi a ba si je olooto lati lo ohunkohun ti Oluwa ba fi le wa lowo gege bi ife re, yo mo wi pe a je olooto eniyan.
0: And if we are faithful in this very little thing, we will be faithful also in much.
1: Nitori bi a ba je olooto ninu ohun kekere yi, a o je olooto ninu ohun ti o tobi.
0: If we are faithless in this very small thing, the Lord will not entrust us with greater responsibilities.
1: Bi a o ba je olooto ninu ohun kekere, bawo ni Olorun yo se fi wa se olori ohun ti o po.
0: Luke 16:10-11. Whoever is faithful in a very little thing will be faithful also in much.
1: Ni Luke ori kerindinlogun ese ikewa ati ikokanla, oni bi a o ba je olooto ninu ohun kekere, a o ni je olooto na ninu ohun pupo.
0: But whoever is unrighteous in a very little thing will be unrighteous also in much.
1: Enikeni ti ko ba je olooto ninu ohun kekere, ko ni je olooto ninu ohun to po.
0: So if you have not been trustworthy in handling worldly wealth, who will entrust you with true riches?
1: Iyen tumọ si pe bi o ba je alaisododo, eni ti ko se fokan tan ninu oro ti a fi le olowo ohun ti aye yi, bawo ni Olorun yo se fi oro to to ti se ohun aini pekun le olowo.
0: Let us summarize what we have learned over the past weeks about the love that gives.
1: Ni bayi e je ka kiyesi awon koko eko ta ti ri ko ninu eko wa ti a tin ko lati bi ose die seyin nipa ife tin sore fun ni.
0: 1. Love is the true and pure motive behind all giving that meets with God's approval.
1: Ati ri ko wi pe ife si Olorun ni ma mu ki awon eniyan mimo o sore fun enikeji.
0: Romans 5:5. The love of God has been poured out within our hearts through the Holy Spirit.
1: Nitori Romu ori karun ese ikarun fi ye wa wi pe emi mimo ti tan ife Olorun ka wa ni okan.
0: Acts 4:32. All the believers were one in heart and mind.
1: Ni ise awon aposteli ori kerin ese ikejilelogbon o fi ye wa wi pe gbogbo awon ti o gbagbo ninu Jesu Kristi jo wa nibi kan, won jo ni okan kan na.
0: No one claimed that any of his possessions was his own, but they shared everything they had.
1: Ko si eni kankan ninu won ti o pe ohun ini re ni tire nikan, sugbon won se alajopin ohun gbogbo ti won ni pelu ara won.
0: 2. One main purpose for giving is to give that others might become believers in Christ.
1: Eko keji ta tun ri ko lati bi ose die seyin ni wi pe okan ninu ide pataki ti a se n se ore fun eni keji ni lati ru eni keji soke abi lati je ki o se se fun elomiin lati mo Kristi.
0: Luke 16:9. Use worldly wealth to gain friends for yourselves so that when it is gone, you will be welcomed into eternal dwellings.
1: Eyi ni Luke ori kerindinlogun ese ikesan so fun wa pe ki a lo oro wa ni aye yi lati wa ore fun ara wa, nitori nigbati oro na ba tan abi nigbati o ba wulo mo, nigbati a ba ku won o le gba wa si ibugbe ailopin ni orun.
0: 3. Giving to the rich, unfaithful gospel workers or to lazy persons is foolish and wrong.
1: Ati ri ko ninu eko wa bakan na iyen ni koko keta wi pe bi a ba n fi ohun ini wa fun awon oloro abi awon ti n so wi pe won sise irere sugbon ti won o je olooto abi awon to je ole, inu Olorun o dun si rara.
0: Proverbs 22:16, he who gives to the rich only comes to poverty.
1: Ìdí abá ni wípé ìwé òwe oríkejìlélógún ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ wípé ẹni tí ó bá ń fi ẹ̀bùn fún ọlọ́rọ̀ yóò di tálíkà pẹ̀lú.
0: 2 John 10:11, if anyone comes to you and does not bring this teaching, do not receive him into your house.
1: Jọ́hánù kejì oríkẹwà ẹsẹ̀ ìkọkànlá tún fi kún wípé bí ẹnikẹ́ni bá tọ̀ wá tí ó bá wá sí ilé rẹ tí kò mú ẹ̀kọ́ yìí wá, má ṣe gba irú ẹni bẹ́ẹ̀ sí abẹ́ òrùlé rẹ.
0: And do not give him a greeting, for he who gives him a greeting shares in his evil deeds.
1: Má sì ṣe kí i rárá, nítorí ẹni tí ó bá kí i tó gbà sílé, ó ń ṣe alájọpín nínú iṣẹ́ búburú rẹ̀.
0: 2 Thessalonians 3:10, if anyone is not willing to work, then he is not to eat either.
1: Tẹsalónìkà kejì oríkẹta ẹsẹ̀ ìkẹwàá wá kádì rẹ̀ nílẹ̀ wípé bí ẹnikẹ́ni tó kò bá fẹ́ láti ṣiṣẹ́, kò yẹ kí irú ẹni bẹ́ẹ̀ náà ó jẹun.
0: 4. We are to give to the poor.
1: Ẹ̀kọ́ kẹrin tí a rí kọ́ ń bẹ̀ ni wípé ó yẹ kí a máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn tálákà.
0: Galatians 2:10, they only ask us to remember the poor, the very thing I also was eager to do.
1: Galatia oríkejì ẹsẹ̀ ìkẹwàá sọ wípé wọ́n kàn rán wa létí láti máa rántí ìṣòre ìfifúnni fún àwọn tálíkà nǹkan náà tí àwa ti fẹ́ tí a sì ti pinnu láti máa ṣe ní gbogbo ìgbà.
0: Proverbs 28:27, he who gives to the poor will never want, but he who shuts his eyes will have many curses.
1: Ìwé òwe oríkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n tún fi kún wípé ẹnikẹ́ni tí ó bá fi fún tálákà kò ní ṣe aláìníláì, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe ọkàn rẹ̀ tí ó di ojú rẹ̀ sí wọn yóò ní ọ̀pọ̀lọpọ̀ ìgún.
0: 5. We are to give to genuine gospel workers.
1: Ẹ̀kọ́ karùn-ún tá a rí kọ́ ni wípé ó yẹ kí a máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ojúlówó oníṣẹ́ ìhìnrere.
0: Romans 15:27, those who benefit in spiritual things are indebted to minister to them also in material things.
1: Ìdí nìyí tí Rómù oríkẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n fi sọ wípé bí ẹ̀yin bá ti ṣe alájọpín pẹ̀lú yín nínú ohun ti ẹ̀mí, ẹ̀yin náà jẹ́ ajigbèsè, ojúṣe ló jẹ́ fún yín láti ṣe alájọpín nípa ohun ti ara pẹ̀lú wa.
0: 6. The principle of Christian giving is found in 2 Corinthians 9:7.
1: Ẹ̀kọ́ kẹfà tá a rí kọ́ ni wípé ìlànà ìfifúnni lábẹ́ májẹ̀mú tuntun fún àwọn kristẹni ń bẹ nínú Kọ́ríntì kejì oríkẹsàn ẹsẹ̀ ìkeje.
0: Each man should give what he has decided in his heart to give, not reluctantly or under compulsion, for God loves a cheerful giver.
1: Níbẹ̀ ló ti sọ wípé kí olúkúlùkù kí ó ṣe gẹ́gẹ́ bí òun ti pinnu nínú ọkàn rẹ̀, kìí ṣe ti àrọ́júṣe tàbí ti àìgbọdọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn Ọlọ́rẹ.
0: 7. Tithing is not required of Christians.
1: Kókó keje ni wípé ìdá mẹ́wàá kìí ṣe ojúṣe tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ àwọn kristẹni.
0: Hebrews 7:12, for when the priesthood is changed, of necessity there takes place a change of law also.
1: Nítorí Hebrews oríkeje ẹsẹ̀ ìkejìlá sọ wípé nígbàtí a ti yí oyè àlùfáà padà, dandan ni òfin náà sì ti yí padà pẹ̀lú.
0: 8. There is not even one verse in the entire Bible where tithing was ever money.
1: Kókó ẹ̀kọ́ kẹjọ tá a rí kọ́ ni wípé kò sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan nínú gbogbo Bíbélì àti májẹ̀mú ti láéláé àti májẹ̀mú titun tó sọ fún wa wípé ìdá mẹ́wàá jẹ́ owó.
0: Tithing was only of food items given to support the Levitical priests in the temple in Jerusalem.
1: Ìdá mẹ́wàá jẹ́ àwọn ohun tí ẹnu ń jẹ tí àwọn ọmọ Ísíráẹ̀lì fi fún àwọn àlùfáà Léfì tí ń ṣiṣẹ́ ìsìn nínú tẹ́ḿpìlì ní Jerusalemu.
0: 9. Most giving is to pass directly from the hand of the giver to the receiver.
1: Ẹ̀kọ́ kẹsàn-án tá a rí kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìfifúnni tó ṣẹlẹ̀ nínú Bíbélì nínú májẹ̀mú titun ló jẹ́ wípé láti ọwọ́ afúnni ló ti dé ọwọ́ ẹni tí ó gbà á tààràtà.
0: Luke 3:11, the man who has two shirts is to share with him who has none, and he who has food is to do the same.
1: Àpẹẹrẹ èyí ni a rí nínú Luke orí kẹta ẹsẹ̀ ìkọkànlá pẹ̀lú níbi tí Jọ̀hánù onítẹ̀bọmi ti ń kó àwọn ènìyàn wípé ẹni tí ó bá ní aṣọ méjì kí ó ṣe alájọpín pẹ̀lú ẹni tí kò ní rárá ẹni tó bá sì ní oúnjẹ kó ṣe alájọpín pẹ̀lú ẹni tí kò ní.
0: 10. Giving for a specific need can also be entrusted into the hands of faithful brethren to deliver to those in need.
1: Ẹ̀kọ́ kẹwàá tá a rí kọ́ ni wípé àìmọ̀ bí ọ̀nà àjò bá jìn tí ó jẹ́ wípé ẹni tí ẹ fẹ́ ṣe oore fún àbí fi ìrànlọ́wọ́ ṣe ìrànlọ́wọ́ fún jìnà sí yín ẹ lè fi lé olóòótọ́ kìrìsìtẹ́nì olóòótọ́ lọ́wọ́ láti fi lé irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ nígbà tí ó bá dé ibi tí ó ń lọ.
0: Acts 11:30. They sent their gift to the elders by Barnabas and Saul.
1: Ní ìṣe àwọn apostoli orí kọkànlá ẹsẹ̀ ọgbọ̀n, a rí àpẹẹrẹ yìí níbẹ̀ nígbà tí wọ́n fi àwọn ẹ̀bùn náà ránṣẹ́ sí àwọn alàgbà láti ọwọ́ Barnabas àti Saulu.
0: 11. There is no verse in the New Testament where church offerings were collected weekly.
1: Ẹ̀kọ́ kọkànlá tí a rí kọ́ nínú gbogbo ẹ̀kọ́ wa láti ọ̀sẹ̀ wọ̀nyí wá ni wípé kò sí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan nínú Bíbélì tí ó fi hàn wá wípé àwọn Kìrìsìtẹ́nì máa ń pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ tó yẹ pé gbogbo ìgbà tán bá ti pàdé ni wọ́n máa ń dáwó jọ.
0: 12. Giving with expectation of gaining in return is evil.
1: Ẹ̀kọ́ kejìlá tá a rí kọ́ ni wípé kí ènìyàn ó fi fúnni nítorí kó bá a lè jèrè padà kì í ṣe ohun tí ó tọ́ lójú Ọlọ́run.
0: 1 Timothy 6:5. Men of corrupt mind think that godliness is a means to financial gain.
1: Ìkíní Timothy orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún fi yé wa wípé àwọn tó máa ní irú èrò bẹ́ẹ̀ ó pè wọ́n ní àwọn ènìyàn ọlọ́kàn èrí tí kò sí òtítọ́ nínú wọn tí wọ́n rò pé ìwà bí Ọlọ́run ní ọ̀nà sí àti lọ́rọ̀.
0: 13. Sorcerers think that giving to men of God will gain spiritual blessings in return.
1: Ẹ̀kọ́ kẹtàlá tá a rí kọ́ ni wípé àwọn tó máa ń rò wípé káwọn ó fi nǹkan kan fún àwọn ìránṣẹ́ Ọlọ́run kí àwọn ó ba lè rí nǹkan gbà padà. Wọ́n ní èrò ọkàn gẹ́gẹ́ bí ti Simoni Oso.
0: Acts 8:20. May your silver perish with you because you thought you could obtain the gift of God with money.
1: Ẹni àkọ́kọ́ tó ṣe bẹ́ẹ̀ nínú ìṣe àwọn apostoli orí kẹjọ ẹsẹ̀ ogún ẹgbọ́ èsì tí Pétérù fọ̀ sí. Ó ní kí owó rẹ ó ṣègbé pẹ̀lú rẹ nítorí ìwọ rò wípé o lè fi owó ra ìbùn Ọlọ́run.
0: Before we conclude our studies on the love that gives, we must bring a final word to ministers.
1: Báyìí ẹ̀yin olùgbọ́ wa, kó tó di pé a dánu dúró lórí kókó ẹ̀kọ́ ìfẹ́ tí ń sore fúnni, a ò gbọ́dọ̀ ṣaláì sọ ọ̀rọ̀ ìyànjú fún àwọn tí ó pera wọn ní mínísítà.
0: Romans 2:24. The name of God is blasphemed among the Gentiles because of you.
1: Ìdí ni wípé Róòmù orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún sọ wípé orúkọ Ọlọ́run di ìsọ̀rọ̀ òdì sí láàrin àwọn kẹfèrí nítorí yín.
0: 1 Timothy 3:2-3, Titus 1:7. A leader of God's people must be above reproach, free from the love of money, not greedy for gain.
1: Ìkíní Timothy orí kẹta ẹsẹ̀ ìkejì ẹsẹ̀ ìkẹta àti Titus orí kíní ẹsẹ̀ ìkeje sọ wípé àwọn tí ó jẹ́ aṣáájú láàrin àwọn ènìyàn Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ aláìlẹ́gàn, wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò fẹ́ràn owó, wọn ò sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kún fún wọ̀bìà láti jèrè.
0: Yet you ministers have taught multitudes to follow your greedy ways.
1: Ṣùgbọ́n látàrí àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ẹ ò fi bẹ́ẹ̀ ṣe, ẹ̀yin mínísítà gan lẹ̀ ń kó àwọn ènìyàn láti jẹ́ oníwọ̀bìà.
0: Woe to you ministers and pastors, hypocrites.
1: Ègbé ni fún ẹ̀yin mínísítà àti ẹ̀yin pásítọ̀ àgàbàgebè.
0: 2 Peter 2:14. Having eyes that never cease from sin, seducing unstable souls, they are experts in greed and accursed brood.
1: Pétérù kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá ó ṣàpèjúwe yín wípé ẹ̀yin jẹ́ olójú tí kò dẹ́kun ẹsẹ̀ ìdá, bẹ́ẹ̀ ni enfi iwa buburu ni ta awon okan ti ko ti ifese mule ninu igbagbo to be.
0: Woe to you ministers and pastors, hypocrites, who deceitfully promise prosperity for planting seeds of faith, breakthrough for tithes, and gain for giving.
1: Egbe ni fun eyin minister ati pastor agabagebe eyin te nfi oro etan tan awon eyan wi pe e o di oloro bi e ba le furugun igbagbo te npe ni seed of faith ati wi pe ibukun yo de fun yin tabu ati e ba le mu ida mewa yin wa ni gbogbo igbale nko awon eniyan wi pe ki won ma fi fun ni nitori nti won le ri gba.
0: Woe to you ministering hypocrites, how like Simon the sorcerer you are.
1: Egbe ni fun eyin agabagebe ti sise ranse ti eyin dabi ti Simon oso.
0: The gift of God cannot be obtained with money. Acts 8:18-24.
1: Oro idaniloju nbe ninu ise awon apostoli ori kejo ese ikejidinlogun si ikerinlelogun wipe ko sese lati fi owo ra ebun Olorun.
0: You are yet in the gall of bitterness and the bondage of iniquity.
1: Nitori eyin si wa ninu gbongbo ikoro ninu okan yin sibe e si wa ninu ide aisododo.
0: Woe to you reverends of riches who enforce levies, reap from your congregation's first fruits, extort them in your thanksgiving services, and threaten cursing if tithes do not reach your pockets.
1: Egbe ni fun eyin eni owo Olorun olufe owo ni gbogbo igba le ma ndawo adaku lowo lodo tini owo dida itan lodo tini gbogbo awon omo ajo yin ni e ma ndokoko mo e ma so fun wi pe won a do loro eni ti ba nti se ijoba to ba ko gba se ko mu akoso owo osu re wa eni keni ti o ba si se bayi eni yo di oloro be ni ayeye idupe ke tan ninu ijo ti yin eyin si ma nfi egun dokoko mo eni ti o ba ko lati mu ida mewa wa ti an ba si ko gbogbo owo won yi wa tan apo yin a si ru gogo eyin a si di oloro ni ti yin.
0: Woe to you ministers of mammon, who slayed a flock of God without pity while crying out, "Praise the Lord, for I have become rich." Zechariah 11:5.
1: Egbe ni fun eyin minister eyin iranse mamoni eyin ti npa awon agutan je bi eni peran be si ni awon eniyan Olorun le fi sereje awon le nje bi eran ni gbogbo igba ni e si ma ndupe lowo Olorun pe eyin ti di Oloro nitori pe gbogbo owo torokobo ti won sajo wonyi o ti so yin do Oloro eyin ngoko awon irinse nitori owo kekeke won yi o to won se nkan sugbon gbo ba rejo sowo yin tan o ti dowo to nituma e ma ndupe pe e ti di Oloro. Zechariah ori kokanla ese ikarun.
0: Woe to you prophets of prosperity, according to Micah 3:5, 11, and 12.
1: Egbe ni fun eyin woli alaluyo Olorun eyin ti nta awon eniyan mi eyin ko si bo won gege bi o ti ye ki e se.
0: They lead my people astray. If one feeds them, they proclaim peace. If he does not, they prepare war against him.
1: Eni to ba mowo wa fun yin eyin ngbadura fun wipe Olorun abukun eni ti ko ba si mowo wa e so fun wipe o nbe ninu igbekun ati wipe awon isoro aini nbe niwaju re.
0: The prophets prophesy for money, yet they lean on the Lord and say, "Is not the Lord among us? No harm can come upon us."
1: Bẹ́ẹ̀ni irúfẹ́ àwọn wòlíì wọ̀nyí ìfẹ́ owó ní nbẹ nínú ọkàn wọn gbogbo ìgbà tí wọ́n bá ṣe ìpàdé ni wọ́n ti máa ń fọkàn sí iye tí wọ́n ó rí kójọ wọ́n á sírò iye tí wọ́n ná ngbò bá yá wọ́n á gbé yẹ̀wò pẹ̀lú iye tí wọ́n bá rí ní gbogbo ìgbà ni wọ́n sì máa ń sọ wípé olúwa wá sí láàrin wa bíi kò sí ohun tó lè ṣẹlẹ̀ sí wa.
0: Behold, I am against you fools and blind men, says the Lord God in Ezekiel 34:1-10.
1: Ní ìwé wòlíì Ezekiel orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá ó ní kíyèsí èmi ṣe lòdì sí yín ẹ̀yin afọ́jú olùṣọ́ àgùntàn.
0: Woe, shepherds of Israel, who have been feeding themselves.
1: Egbe mi fun eyin olùṣọ́ àgùntàn ní Israeli ti ń bọ ara yín.
0: You eat the fat and clothe yourselves with the wool. You butcher the fat sheep, but you let your flock starve.
1: Ẹ̀yin jẹ ọ̀rá, ẹ̀yin sì sanra, bẹ́ẹ̀ sì ni ẹ̀yin fi aṣọ tó nípọn bora kí òtútù mọ́ bà mọ́ yín. Bẹ́ẹ̀ ni ẹ̀ ń jẹ àwọn àgùntàn, ẹ̀ ń jẹ àwọn ènìyàn mi gẹ́gẹ́ bí ẹni jẹran. Bẹ́ẹ̀ ni àwọn àgùntàn sì wà nínú ebi.
0: You have not taken care of the weak, the diseased you have not tended, the broken you have not bound up.
1: Ẹ̀yin kò ṣètọ́jú àwọn tí kò lera. Bẹ́ẹ̀ sì ni ẹ ò sì bójútó àwọn tí àìsàn ṣe. Ẹ ò mú àwọn tí ọkàn wọn pòrúru lọ́kànlé.
0: The scattered you have not brought back, nor have you sought for the lost.
1: Ẹ ò wá àwọn tí ó ti sìnà kirikiri láti mú wọn padà. Bẹ́ẹ̀ sì ni àwọn tí ó ti sáko lọ ni ẹ ò mú padà wá sílé.
0: But with force and with harshness you have dominated them.
1: Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ nípa ipá tàbí ìwà búburú yín ni ẹ̀yin jẹ gàba lórí wọn tí ẹ ó máa dókokò mọ́ wọn.
0: Therefore you shepherds hear the word of the Lord. I the sovereign Lord declare that I am your enemy.
1: Nítorí náà ẹ gbọ́ ẹ̀yin èké olùṣọ́ àgùntàn, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ní èmi Olúwa Ọlọ́run èmi sọ gbangba wípé mo ṣe lòdì sí yín.
0: I will take my sheep away from you and never let you be their shepherds.
1: Èmi yóò gba àwọn àgùntàn mi kúrò lọ́wọ́ yín, èmi kì yóò sì jẹ́ kí ẹ jẹ́ olùṣọ́ àgùntàn fún wa mọ́.
0: I will stop you from feeding yourselves. I will rescue my sheep from you and not let you eat them.
1: Èmi ó gbàjẹ́ lẹ́nu yín nítorí èmi ò ní jẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú láti máa jẹ àwọn ènìyàn mi. Àwọn àgùntàn mi gẹ́gẹ́ bí ẹni jẹran láì bọ́ wọn.
0: Woe to you, reverends of riches, hypocrites! You clean the outside of the cup and dish, but inside you are full of greed and wickedness. Luke 11:39.
1: Nínú Lúkù orí kọkànlá, ẹsẹ̀ ìkọkàndínlógójì, ègbé ni fún yín, ẹ̀yin ẹni ọ̀wọ́ ọlọ́rọ̀, olùfẹ́ owó àgàbàgebè. Ní gbogbo ìgbà ni ẹ̀yin máa ń fọ òde kọ́ọ̀bù yín àti abọ́ ìjẹun yín. Ṣùgbọ́n gbogbo inú abọ́ ìjẹun àti kọ́ọ̀bù yín ló kún fún ohun ẹlẹ́gbin, wọ̀bìà àti wíwá èrè fún ara ẹni.
0: Woe to you, blind bishops, merciless men!
1: Ègbé ni fún ẹ̀yin afọ́jú bíṣọ́ọ̀bù, ẹ̀yin ènìyàn aláìláàánú lójú.
0: Matthew 23:14. You devour widows' houses, and for a pretense you make long prayers. Therefore you will receive greater condemnation.
1: Matthew orí kẹtàlélógún ẹsẹ̀ ìkọkànlá ti tú àṣírí yín. Ó ní ẹ̀yin ń jẹ ilé opórun, àní pẹ̀lú àgàbàgebè àti dídíbọ́n ni ẹ̀yin a máa gba àdúrà tó gùn. Nítorí náà ìdálẹ́bi tiyín ni yóò ga jù.
0: Matthew 23:33. You serpents, you brood of vipers, how shall you escape the damnation of hell?
1: Matthew orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n, ó pè yín ní ẹ̀yin ejò, ẹ̀yin irú ọmọ paramọ́lẹ̀, ẹ ó ti ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọ̀run àpáàdì.
0: May you repent of your wickedness. 1 Timothy 6:11. You, man of God, flee these things.
1: Ìkíní Timothy orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá, à ń gbà yín níyànjú wípé kí ẹ ronú pùwàdà kúrò nínú ìwà búburú yìí. Ṣùgbọ́n ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a dárúkọ yìí sọ wípé ìwọ ènìyàn Ọlọ́run sá fún nǹkan wọ̀nyí.
0: Flee the love of money which is plunging you into ruin and destruction. 1 Timothy 6:9-10.
1: Ìkíní Timothy orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá, ó mú ọ̀rọ̀ yànjú wá wípé ó ní ẹsẹ̀ fún ìfẹ́ owó. Nítorí ìfẹ́ owó yìí, òun ní rí yín sínú ìparun àti ègbé.
0: Dear listener, Philippians 3:18-19 condemn these men.
1: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, Philippi orí kẹta ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, ó tú àṣírí àwọn ènìyàn wọ̀nyí.
0: I tell you that they are enemies of the cross of Christ.
1: Ó ní èmi ń wí fún yín, àwọn wọ̀nyí jẹ́ ọ̀tá àgbélébú Kristi.
0: Their end is destruction, whose God is their belly. They glory in their shame and set their minds on earthly things.
1: Ìparun ni òpin wọn, nítorí ikọ̀ wọn ni Ọlọ́run wọn tí wọ́n sìn. Wọ́n a máa sògo nínú ohun tí ó yẹ kó tì wọ́n lójú, wọ́n a sì máa gbọ́kànlé ohun ti ayé.
0: Ephesians 5:5, you can be confident of this one thing, no greedy, covetous man, such a person is an idolater, has any inheritance in the kingdom of Christ and God.
1: Ìdánilójú ń bẹ nínú Efésù orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún wípé kò sí ẹnikẹ́ni tí ó jẹ́ wọ̀bìà, olójú kòkòrò ènìyàn tí ó ń ṣe olùbọ̀rìṣà, tí yóò ní ipa àti ìpín nínú ìjọba Kristi àti ti Ọlọ́run.
0: Colossians 3:5, so put to death greed, which is idolatry.
1: Kolose orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún sọ wípé nítorí náà ẹ pa gbogbo wọ̀bìà tí í ṣe ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà run.
0: You cannot serve God and mammon. He who has ears to hear, let him hear.
1: Ìwọ kò lè sin Ọlọ́run àti mammoni. Ẹnikẹ́ni tó bá létí láti fi gbọ́, ẹ jẹ́ kí ó gbọ́.
2: Thank you for joining us today on Jesus the Light.
3: Ẹ ṣe tẹ́ tún darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nìmọ́lẹ̀ ayé.
2: We love to hear from you.
3: À ń fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can text your question or comment to 070-33-27-5055.
3: Ẹ lè fi ìbéèrè yín ṣọwọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-33-27-5055.
2: So until next Sunday at 7 PM on Splash FM 105.5.
3: Nítorí náà, ẹ tó pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ láago méje alẹ́ lọ́jọ́ Sunday lórí iléeṣẹ́ rédíò Splash FM 105.5.
2: The doer of the word are not hearers only, deceiving your own self.
3: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má sì jẹ́ olùgbọ́ lásán, kí ẹ sì tan.

0: sórè bára lórí yẹn.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o.
2: Ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday.
0: Àti gbangba làṣáàtà
2: láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé
3: 11 AM Saturday.
0: Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mọ owó. Ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: lórí ìbára lórí yẹ.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà. Ojú ọ̀run sún dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o.
2: Ẹ wá fi kẹ́gbejò lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday.
0: Àti gbangba làṣáàta
2: láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé
3: 11 AM Saturday.
0: Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó. Ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ̀ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ èyí. Ẹ mọ̀ ní ìsìn.
4: Splash FM 105.5.

0: bẹ́ẹ̀ ni ojàre ẹ̀bánisọ fún wọn kí wọ́n máa bọ̀ nílé torí pé ilé báyìí náà ni àbọ̀ sinmi oko ilé ó ti tó lọ báyìí bẹ́ bá rí àwọn tó ń ṣe fàájì tó jẹ́ pé wọ́n ń tẹ́ fàájì sára láwọn kíni àwọn àbẹ́tẹ̀ wọn bíi bẹ̀rẹ̀ bíi ọjà bá bíi challenge bíi ring road tẹ́ ẹ bá tún bá wọn míì báyìí wọ́n wà ní gbagbalada nílùú àbújá àwọn míì wà ní kúbúà níbẹ̀ àwọn míì dẹ̀ rèé zone 4 òun náà làwọn wà tí ń jayé orí wọn area 1 òun náà míì wà ní garoke nílùú ti àbújá tẹ́ ẹ bá dẹ̀ wò lọ tẹ́ ẹ tún wò bọ̀ náà tó bá jẹ́ pé ẹ lọ tààràtààrà ẹgbẹ́ alákẹ́lẹ́ lọ ni ẹ máa ráhùn yẹn ní abiola way tó jẹ́ pé ibẹ̀ làwọn ti ń tẹ fàájì ara ọ̀bántoko ẹ bá wọn ń bẹ̀ tó jẹ́ pé ibẹ̀ ni ẹ ti ń da fàájì ara àwọn míì àdátán ni ẹ wà tán takú síbẹ̀ àwọn míì ẹnu gádà ni ibẹ̀ gangan ni fàájì ti ń sodo àwọn míì báyìí ìyànà mọ́ṣúárì ibẹ̀ làwọn ti ń gbá fàájì sára tí ẹ ti ń fi gbogbo ẹ lò àwọn míì ò sí ẹ̀lẹ̀ ni ẹ wà ẹ wàá náà míì nǹkan o tó bá pé ìpínlẹ̀ ọ̀ṣun lẹ́yìn ti ń gbọ́ wa ni ẹlòmíì ń bẹ ní kiri báyìí apò mọ̀ wọ́n wà níbẹ̀ ìkò yìí ẹlòmíì ń ṣe fàájì ń bẹ̀ yẹn ẹlòmíì ò sì wá dúró ń bẹ̀ hàn ọ lọ tààràtààrà inú gbọ̀ngàn gangan ó ní àwọn àbẹ́tẹ̀ tó ti máa ń mẹmu tó ti máa ń jẹ àwọn ẹjẹ odò tí ó jẹ gbogbo ẹ̀ tí ó jẹ ẹran ìgbẹ́ fàájì tó gáyàtà ni ẹni bá lọ ń bẹ̀ hàn ẹlòmíì ò sì ní dúró sínú gbọ̀ngàn ilé ṣàlọ́hùn gangan ó lòun ti ń ṣe kínni ó ti ń jayé rẹ̀ scooby ayé yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ni ọ̀rá mẹ́nu sí tí ọ̀rá ń jẹ lọ bẹ́ẹ̀ ẹlòmíì ò kú ilé ìfẹ́ o ó di wọ̀ yóò ní ilé ìfẹ́ gangan ni lòun fẹ́ òun ò lè dúró sí ilé ṣà ẹ̀rí ẹlòmíì ń bẹ̀ yóò tún gbéra pa tó bá gbéra tọ́ bí àwọn agbègbè tí wọ́n ń pè ní gbálẹ̀mọ́ féfé nílé ìfẹ́ ni ibẹ̀ tẹ́lòmíì ò dúró sínú mayflower ni ibẹ̀ lẹ́lòmíì ni ti ń jayé tiẹ̀ ẹ bá sì wẹ ẹlòmíì tiẹ̀ làgèrè lọ takú sí tí ti ń ṣe kínni tó ti ń jayé orí ẹ̀ lọ́wọ́ sẹlẹ́nsẹ́ fàájì yẹn wá pé ó pín sí gba ó pín sí oríṣiríṣi àwọn kan wà wọ́n gbádùn fàájì sẹ́lẹ́sẹ́ àárín àwọn nìkan ṣó kankan ra wà ń bì kan tó ra dákẹ́ díẹ̀ tó tutù díẹ̀ kan máa gbà sórí kan máa gbà sára àwọn míì sì ń bẹ ìpele fàájì bínú àwọn èyí wọn lè dáyé jẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ń fẹ́ bi kán níbi extra tire lẹ́gbẹ̀ẹ́ wọn ìyẹn á jẹ́ kí wọ́n háì wọ́n á lè ríra wọn bí ẹni pé pé gangan àwọn gẹ́ẹ̀tì yìí lálẹ́ ẹ̀rọ yẹn nìyẹn àwọn míì ò lè dá fújì ṣe ń tiẹ̀ wọ́n wò pé irọ́ o àṣìṣọ ẹni o èjì o ẹ̀ta o ẹlòmíì ò lè dá fàájì ṣe bíi pé kó wò pé fàájì tá à ń ṣe báyìí o a nílò ọmọ ẹ̀lẹ̀ kan tó máa tó kàn máa wà ń bí tọ́jà pé tá a bá ti ń wojú ẹ̀ báyìí yóò dàbí ìgbà tí ọtọ owó èèyàn bọná ṣẹkẹ́ẹ̀tì yóò mọ̀ ṣe wọ́n gírìrì àbẹ́tẹ̀ tẹlòmíì fàájì tẹlòmíì nìyẹn ọ̀n míì dẹ̀ wá o màdámù ni ó gbé jáde láti ilé tiẹ̀ pé babe jẹ́ ká wọ̀ gbóró lọ wọ́n á lọ club wọ́n á lọ jayé wọ́n á lọ jẹja wọ́n á tún jó lóríṣiríṣi wọ́n á tún padà lọ ilé kò bá márèjì tiwọn jẹ́ kò bá relationship tiwọn jẹ́ torí pé wọ́n ṣe kíni wọ́n ń lo ìgbọ́ra ẹni yé understanding wà láàrin ara wọn torí pé wọ́n jọ jáde yẹn ìyàwó ni máa wo fòkìfòkìfòkì ṣé kò ní gba nọ́mbà onínọ́mbà pẹ̀kadò ní káàdì no ọkọ náà ni máa wo fòkìfòkìfòkì ṣé wọ́n ní gbé lọ ṣé wọ́n ní máa hú ìyàwó mi wọ́n ti gbà pé àwọn méjèèjì àdàgbà àgbọn adẹ̀nífẹ̀ẹ́ amọ́ kí ni nǹkan tó yẹ ká ṣe lásìkò tó yẹ ká ṣe àti ìdí ẹ̀ tá a fi gbọ́dọ̀ ṣe ìyẹn gangan ni à ń pè ní dondo orí ìfẹ́ akin kábọ̀ sí kàn ní ti ọmọlúàbí ìkànnì àdáni àkọ́kọ́ rèé bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tọ́gbọ̀n sátẹ́gùn láti àbẹ̀fọ̀fọ̀ báláwo àdúgbò fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni àti kìyín ìsinmi aláwọ̀ lẹ̀tọ̀ ètò ní ìsinmi aláyọ̀ ẹ̀jẹ̀ pàdé ní àtẹ̀jáde ní àgbáyé ojúpọ̀ facebook ẹ lọ́ ṣe àwárí ẹni tọ̀nà /fm105.5 ìbàdàn aládélájà lorúkọ mi yẹ ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọtọ́sọ tọ́sọ tó ń gbòráyè àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ń bẹ́ẹ̀ apá abọláyà sí lálẹ́ yìí agbọ́n bo là ń lọ ní alẹ́ yìí kí ni tá à ń pè nífẹ̀ẹ́ báwo ló ṣe yẹ ká yóò fẹ́ẹ́ family meeting tálẹ̀ máa lágbára pọ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé àṣálẹ̀ náà tún ní àyájọ́ àwa màmá àwa ìyá ṣẹ́ẹ̀ lọ ẹlòmíì ìyá rẹ ti kú láti ọdúnmọdún kò ṣèrántí wọn rí láyé ó ti gbàgbé ibi tó ti ń bẹ̀rẹ̀ ó ti gbàgbé ibi tó ti ń bọ̀ ẹlòmíì kẹrẹ ó ní ìyá o àṣìṣó ó ní ìyá ṣùgbọ́n ìyá rẹ ò ṣe fi hàn torí pé kíni kò tọ́jú ìyá yẹn ọmọ mi ò lówó ṣùgbọ́n ọmọ mi ò lówó lọ́wọ́ kò rántí ni kò rántí bàbá kò rántí ìyá ọmọ ń lo dáúlà wọn mọ olówó rẹpẹtẹ ni bàbá àlàyé tó gáyàtà ṣùgbọ́n bàbá àti ìyá ẹ̀ àwọn wà nínú igbó lọ́hùn-ún lọ́hùn kò rántí wọn rárá ko nti en fe ki won mo pe baba mi o ya mi o an ni ati ebi emi o so ko ti e da won mo ko ti e le fun en nkan kan lo ti gbagbe won oun je faji lo nti e bi se lo London lo lo Canada bo se nko Canada mi lo si Dubai a lo si Aji a lo si Umura o nkan na ni o to lo si Israel tori pe owo ise kini owo iwa nbe e ti gbagbe pe yin na nbo ni ipo yen to ba di lojo ojo kan beni beni elomi o gbadọ obi eri laye obi o sadura fe lomi ri e ti mo ko bi sadura fun yin ko mi de ma bo loju won e ti ru yen ri ogun o toto laye yo si asin ki baba e tabi ya e ko se lo de bayi ko se nkan to pe won ti wo pe ko so mo to le se fun won ni dada la san pe o mo na ba won nu je o ko le mo sadura ado le bode sugbon ko se awon kankan to ma je ko ri ya fun won ni ma to gan ba wo e titi bayi kondo ma so kuko ma ja wo to la ni emi lo se yi futo eh emi lo se yi futo oni da mu la yi e a ke ma bale ni oni o ma la sirere o amo ke amo ge wa je wo mo oju ni ti e adua yen e ma ro pere ni ase lo njade si yin lara yen now iyawo omo le se fun yo ko e o iyawo omo le se fun ya e koda in to da ju ni pe gbogbo ojo yaju awa iya bayi iyawo omo to ba da ti yoko e na da bi yoko re ba wa da ko wa da o iwo se n to ye ko se in to se fun ye ni ko se fun yoko e ko le ba jare won ko de le ba jere omo nu le won kini wo se o wa wa mu ebun wa gbe fun ya e wa lo gbe ti yoko e na fun won je ki yoko e sadura fun e e ti ri bi ti yoko ti ma sadura na fun yawo omo to mi a ma bo loju e eh no iya e gbe mo pe n te se fa won yen awon se fun yo oko ti won gba na bo ko to yen ko to ila tan te yin se yen so ide eniyan to fi je pe gbogbo awon ayajo to ma n waye yen gbogbo lo e ka ma mu ka ma se amulo re ka ma fi mo riri ara wa e ri poju awon obirin waye elomi appreciate yawo e beni elomi kedere side chick lo gbe leri gegegegegege ko ki e yawo ko ti e ki yawo ko ti e celebrate yawo yawo na de ti mo iyan na ara gbadu e iyan na celebrate okoloko e imagine e wo nkan ti a so relationship ati marriage wa e wo nkan ta ti so dancing ni nbi ta ti ri awon awon gbele pawo ti nja nsin won nja won in to sele leni bayi toju mi to niyan won be si ni nja ti an lora won lajo ni ah we not agree oh I no agree oh I no agree oh e da ko e bere pe lo lodija eh ah boyfriend snatcher o bless te pa wole na won lori ni o ba o snatch customer mi customer ejo na ko madam ki lenta eh ejo ki number shop yin ah ah o gba customer won ni she's not my customer you have to pay me 1000 naira eyan ni bo 1000 so na yo to dey don do en pori a fe la wa bon se so bayi mo wa wo emi ti mo je obere gan oju gba mi ti fun ara ti mi fun pe ah ke se baba je se wa ni lo fa gbogbo ile bayi tori olodun won si gbagbe pe egbe won lo wa ni ile are orilede won si gbagbe pe egbe won alanko wa ina lo je ya gomina won si gbagbe pe alanko wa ina ni en je yawo to wa nu le senator kokan bayi sin to wa ni ile awon ranse olodun awon eyan lala awon seyiki lala ki la fe so le ayeda won ja te ba wa gbo owo ti won ja si yen o e bien se pe toro wo buruku owo ti o se nkan kan ti o gbo bukata kankan ni ah you give me that money o ah pay my money how much is your money as so e say na 1000 naira na 1000 naira I go collect her from am I say ki lo jele take it easy calm down ah ah awon eyan na nbe nbe awon mi wo pa won wo sinimo o da gba te ba gbe lo sinimo pe e wa wo si atare wa wo sinimo nbi o ha mi kan won ti wa kan fin catch cruise ni pe ah ah this is don bust o e gba bi ah talk with the lenders like o ko ito mo customer iyan wa explain pe ngba ti customer yi de eh o ni ko ri e o si nbe o si nta na o ohun lo ri o de gbe un fine ki lo wa nja fun se e tin ri bi ti a nba gbogbo e lo bayi e dakun iru eyen ki lo mo fe fi ki won fun mother's day bayi nisin e ja jo mo o se condom ni o present ni abi kini eh abi kini abi i don't get it Continue. I see some girls. Don't even know why. So just don't know. Ru and Maru and ye. Tell me if you appreciate me, mommy. I celebrate you. Abby, Happy Mother's Day. Kilo ma fun or no? Like kini. Ah. So enter so dani ye. E wa wo opolopo awon yen ina ta so ina to soju wa lale yi o nkan kan lo sun won de be be ni elomi ti won bu gidi to focus gidi to je pe oko to lo fe bayi wrong number lo mu ah wa o pe wow eh mi la se ri leleyi e no wahala akosi wahala ohun o le love mo ohun o de le trust anybody mo o ma do lori paro ohun won ade ma se gboro lo awon kan wa be yen be ke de ri elomin ti e o in to le de be ni pe o ti kawe tan o wa se wa se wa se wa se ko ri se awon bi to ba n ti ri offer yen ati pe o ya eyin le o ise re wa da no eru kini yen bonus kini mo fe tarif wo ni yen jo account wo ni kiyen lo se mo elomi a wo pe je ko ku duro jare ko ku mo se ni je ko mo ni badajare abi jare osla ni a ma n pe ni osu egbo iru osu wo ni yen ah olagbara o Happy Mother's Day once again to all the mothers in the house. I celebrate you all. Benny, aje imole fun ebi wa fun ara wa. Aje imole fun awon ololufe wa. Awon iya la nse bebe, a toju omo, a toju oko, a toju ile, ko la oda, ko ni odun, ka le oda. Gbogbo e bayi la ma nse, a gbadura, a dana, a so nje, a to lese, a to lese, a to na se, a to nise ta wa na tun se, a to sise to lori bed. Se ri pe ise la nse a mo gbe fun yin eyin iya a ku ayajo ojo iya Happy Mother's Day lagbara Olorun a jere lala wa a jere ise wa lagbara ni owo Olorun se ta ba ni pe ka ma wo ka ma so opolopo awon kan sele nipa marriage wa inu relationship wa be fun apere elomi wa te kan ri yen elomi adaduo a lo won ti se nkankan mo ah ohun o love mo I love you, fuck, but me, me, love more. One man to cancel a room, ah. It was a one to love, you see. Then that age, you know why love for my fire. Yeah, well, love my fire, be bowing. She love what you poison. Ben, you man, to your she. You find a woman lion. You find a woman wearing your mole. You find no carry, oh, man, shakini, oh, man, grins, okay. It's me a little, bay too. Nay, send me a lion. She got me a quarter to me, ta fe jo ma jiro le lori kilo sele no marriage yin ben kilo sele nu le yin kini te fe ka mo ka keko nipa e kila won nkan te ina fe kokko le lori te to fe mo si nipa marriage yin nipa relationship yin tori e mo se wa nbi ni ale awon nkan ti mo de ko wa o po die ta ba te ni ka ma wo ni edurejo nje igbeyawo wa yen family wa yen ile wa yen so ni awon ilana kan to ye ka tele ta ba fe gbadun ara wa pe e ma ja so nipa marriage tan pash pash o o wa abi iru marriage oni pash pash to je pe boya oko ni problem abi yawo ni problem o di ojo ton ba to joko ton wa identify pe this is where our problem is. Eh, this is the problem. You know, marriage yi. And one wa fi was work po lati sise lati ri pe enikini ma adjust enikini ma adjust to wa su die to ma se kini o to ma fi bo si oju opo ni so ise awon mejeji ohun ni yen ti e but mo so nsin nipa marriage to die a good home marriage to sweet to dun to ni tumo marriage to logo ni mo so yen awon marriage ologo G5 to duro tan 5G to duro egede and you answer nipa marital marriage be ah I only enjoy no I'll call me aye mi ni o mo pe oko yen fohun ni dunu o mo pe oko yen o se to hun fe fohun o mo pe oko yen aye ohun lo je emi ohun lo je in fact o lo mi ara ohun le je o ni okan to fi mi ko ye yin iru awon yen ni mo so nipa e o ni awon ilana kan ti ro yen ma ro omo awon ilana to de ma ro omo ilana yen po mo wa pin si isori mo pin si ona mewa gbako e je ka wa gbe igbeyawo keji na sile igbeyawo keji eleyi ko ti e wa ni tumo rara igbeyawo yen ti di nu ide o ti di nu e won ti di prison igbeyawo ti dabi pe se se na fi picture wa hanra wa ni even ko je pe mo picture wa to fi hanra won bayi ko gbudo leto le so igbeyawo elekeji yo o ti wa fa won kan tinne by fire by force I will not go I will not leave my marriage I'm going nowhere it's wrong I will do whatever I can to wreck to make it wreck I'm continuing struggling with my home I will fix it what else you want me to do what is your good thing I can share now to ba soro bi o kin da lohun to ba bu mi o kin da lohun to ba pe wole bi o ni soro o pe wole last week bayi mo so fun pe won owo time to bo le ba gba eti mi ni ati tola ni I imagine now this so me I'm tired madam sorry calm down easy take it easy come on yeah ona ba yo nbe gbogbo e ni mo ko wa ni ale ti gbeyawo e ba dun abi gbeyawo e o dun be ni ona meji ni e ma je ka ma pe ajalobo fun ra wa o dun abi o sapa kan jamo igbeyawo e dun fine igbeyawo e ko dun o je meji mejeji e ni mo wa ko wa lale kini awon nkan to je ka lo to ba ri be kini awon nkan to ye ka se kilo ye ki oko se kilo ye ki yawo se eyin e bi oko e bi yawo kilo ye ka se be ni a wa gbe kale a wa jiro lori e a dijo wa so awon nkoko wa ti mo mo pe awon okunrin wa won nfe ka wa obirin ka se fun won akoko na ko ma hagu pelopo e okunrin o like e nkan ta won okunrin wa fe ni wi pe to ba so fe pe wan bi bayi ade duro si beyen okunrin fe ko koko duro na bi ologun ni won obe first koko se ti mo koko so na emi lori e gbogbo awon okunrin na de ma ni go yen lokan yan pe after all I'm the head of the family now kilo so fun mi se be mi lokan se wa lo fe mi ni emi ni mo fe now so you don't just talk to me anyhow kilo mi emi lokan now ti no ba bi e lo mi ani imagine boyen ba mi soro imagine bo oh my goodness iyawo mi kere ohun na so pe atade wo be n ba mi soro wo be n ba mi soro iwo polu bad mouth so eyi na sha nkan ti okunrin fe ni pe ton ba ti so fun wa wa iyawo my babe oh straight omo lo na bai omo lo wa bai omo lo wa pato bai oh mo fo fun e gan ni ko ye yin won fe ka wa na ka wa appreciate won ka wa ra ma maintain e lo ba yen ohun ti okunrin o tun fe okunrin o fe ewo kọkùnrin yẹn ma lowo lọwọ kó má rẹwà kò fẹ mẹni tí ń bẹ ṣepọ kò fẹ mọ alẹ bọbẹ pẹ tí ń yà lè kò fẹ mọ ìyàwó ẹ lọrẹ kankan obìnrin kankan ọkùnrin kankan aláṣírí mi ni àbọrídùlù lẹgbẹẹ gírí mi ni ọkùnrin ò fẹ gbọ débi tó máa rí ọkùnrin ò fẹ rí débi tó máa gbọ tó bá rí lẹẹkan ṣoṣo báyìí ọkàn ò ní kúrò níbẹ mọ o bọlọrun ṣe dáwọn ọkùnrin nìyẹn ẹẹkan ṣoṣo tó bá ti fojú ẹ rí báyìí to de confirm e pe looto iyawo mi ati ma nkan bye sometimes they go o ma ntele ra won jade a ma be looto oko mi ife mi forgive and forget e o easy ati so ko rorun fa won okunrin lati forget ni won a forgive fere na ni partially sugbon pe ki won wa gbagbe yen won ni rara mo ajade lomo lo siwadi lowo awon okunrin mo ni ejo kini die to je pe ele darijuyan sugbon ki n tonu aye yin nkan yen ki n gbagbe e arakunrin wa ni fun apere o o ni ki n gbagbe pe agbeti sinu cup nsin bayi gbogbo eran nene oya ajo wa nbe ni ade o ni agbeti yen sinu cup so ti yen sin awon agbeti yen o abere sini mu amu die ade mu die aso mu die agbe kakakiri agbe fun wale omo die agbe fun kudi omo die agbe fun tele omo die agbe fun baba baale wa ewon na omo die baale oju ni niyan mo kin baba o oko lu baba baale mo na tona mo kin sa e kale baba now o wa mu lo o ni ka wa wo igbonse kekere ka lo fi re ti abo yen eti cup yen bi ona meji o ni leyin yen ka wa gbe fun ata ti jo mu tele yen pe a o ya to ye leyin wo o ya emu die n bi o
1: e wo di embe o
0: oni njo mare ni gba oni bo se ri gele niyan oni ti elomi ba tin fi owo ka awon obirin ta je yawo le ta wa labi oko wa oni bo se ma ri si awon okunrin to ba ti mo niyan oni je niyan to fi je pe ma difficult fun okunrin lati le gbagbe abi lati le gba mora lo se je popolopo awon ta ba ti mo ba yariwo ta wa ni mi o se mo o mi o se wo o e ma jo pa mi o e ma jo pa mi o e ma jo ka wo mi o mo le wa ku o oni nkan ti o ma nfa niyan isimi alayo leto be eto ni isimi alayo eko ni omo lu abi o na ni ati nda keke loke lati aro wa e to ri yin na iwa nbi e ma lo si ati arujala ni agbaye ojo ko Facebook e lo se awari e Nitona / FM 105.5 Ibadan. A like, a love, a share, comment in, a je, kinye ki yoma agbira. Adedeji Kent, your Lamide, wani good evening ma. Welcome to the board ma. Wani watching you from Akilapa Estate, Ibadan. Hey ya, eshe ganyo. Olawale akande wani wa, good job. Arani ya ya, a oto jabe jo, e ku ishe o. Mashud, ba yi labu. Àwọn náà ni ẹ kú ètò láti ìlérò wáá ẹ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ yín adékọlá afeez adégòkè wọn ní ìyàwó nínú olúwa ẹ ṣe gan ni chief afolabi toyib wọn ní ẹ kú iṣẹ́ takuntakun o kò ní suyín bẹ́ẹ̀ kò ní rẹ̀yìn àmì johnson ìdúnàbọ̀gùn ṣe ìtàn wọn ní ẹ káàbọ̀ sórí ètò ìsinmi aláyọ̀ tèní o ó máa loud gidigidi gan ni o yes of course samson olon lo so mo ni madam tolani aku isimi oni o e ku eto isimi alayo madam tolani egoju yin yi leku I always enjoy your program happy mother's day thank you so much sir bashiru oladimeji mama e ku eto lati sablack sanyo ni soka ni lo ibadan eyin ti wa nu e ti lo waju esther digun my baby on a good evening ma well done ma adetuji s latif won ni e kale o edekweto you look gorgeous ma sweet 16 yeah thank you chief afolabi won ni ekweto adupe ni owo yin ejo e ma lo si atarijara ni agbaye ojopo facebook ni lo se awari /FM 105.5 ibadan e like e love e joba ni share comment yin e je ki o ma gbora awon to ti like love nigba ta wole nsin ari afa said ayebe won wa nbi olorun wa pelu mi matthew jp ajo wa ni asale ni adetunji s latif bashiru oladimeji pelu mi oye bade johnson dobogun seitan lawale akunde colinius thank you so much usman rafiu fadilu abikini usman fadilu thank you samson olorun lo nsomo esther digun mashud bai labu adupe lowo yin baby face ravina thank you adekola afiz adegoke are apede thank you aron yaya ajowa ni owi eto ni yeah awon eyan to je pon fun wa ni atejise lowo papa ilekun regede fin ni ale oni ejo e ma lo si ata irujara ni agbaye ojopo facebook e lo se awari e netona /FM 105.5 ibadan olorun wa pelu mi matthew jp won ni oh good one e se gan ni ejo e ba mi share dada ejo to ro lohun e ba mi e dabole e ba mi share pa e share e bo ko lo fa gege bi a se mba bo yen e ri pe nkan ti a so ni ala ni pe awon nkan tokunrin o fe awon nkan to birin no fe igbeyawo to dun gan enikan rara ni suru ni o beni e ba ri gbeyawo to dun gidigan enikan ni suru fun enikeji enikan dididirin fe enikeji e ni beni oga meji o le gbenu oko kokon yen dupo nfe nisimi iro so be lo bayi o lo jasika na ni so enikan ma ni suru nigbe enikan ba nbinu nigbe enikan ba nbinu enikeji e no to gba a tun ni suru nigba to ba su enikan enikeji e a ma gbe owo enikeji e soke ni pe no ko le sun wa bayi no o gbodo work a gbodo ba je na awon eyan o mo ko awon eyan na tun wo wa o gbodo je ka bara wa je o gbodo je ka se bayi o gbodo je ka ba marriage je relationship yo gbodo ba je ka ni suru fun wa je ka take care easy now okay ma binu o na ni o da ma binu gba yen so won jo nfi omi lo won jo ran lo won jo ran dagba won jo ran keko won jo ran soro asiko to ba ko so pe sorry asiko pe sorry asiko ba ko so pe ma binu oko mi asiko ma binu asiko to ba ko je pe o nje ni o fi bribe e I will feel right food there. I go no kitchen addition to ye. Aroma e lasso. O ti halaye le mo. Adari je o ma rerin. Asiko to ba le je wipe tibi tibi lo ma fi bribe e basun gidi. A ti ofo ko e pe ko mi ko si problem. E pare dori field lale. A de gbede be. A gbe trabaye. A fun ni gbogbo awon style to wa meaningful. Ah ah to pe ye. Iyawo mi ti wa yàwó mi ti wá di kọ sí mi lọ́rùn so kini yàn máa wà nínú brain wọn àwọn ọkùnrin làwọn kì í gbàgbé táwọn bá ní táwọn bá ní sex tó dáa pẹ̀lú ìyàwó wọn wọn ní kini yàn máa wà nínú brain àwọn àwọn ò kì í gbàgbé wọn a máa rántí tó bá jáde lọ wọn máa rántí yàtọ̀ sí pé ọkùnrin ti ń bẹ lórí ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ ń pe orúkọ ọkùnrin míì ṣe mọ̀ pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ náà àwọn obìnrin a máa sọ pé ọkọ mi ó change sí mi ọkọ mi kò ṣe bí ti tẹ́lẹ̀ mọ́ mi mọ nǹkan tí mo ṣe fún nígbà tí ọkọ ń bẹ lórí èèyàn tẹ́ ẹ jọ ń ṣeré lọ́wọ́ tẹ́ ẹ dẹ́gbàá pé kabiru take it easy kabiru easy now kabiru oní kabiru tó ti fẹ́yàwó mi tó ti ní fámìlì tiẹ̀ kabiru oní kabiru tó ti move on pẹ̀lú láìfẹ́ kabiru oní kabiru tí ò rí ti yín rò madam. Àbí wálé lẹ́yìn ń dákọ̀ lọ́dọ̀ ẹ̀yọ́ mbẹ̀ àbí ṣẹ́gun ni ok àwọn èèyàn ò ní táìmù yín madam ọ̀nà tí wọ́n ti jìn ẹ̀yìn wá dúró síbẹ̀ ń ti yan ẹ̀ pé kábírù wálé kúnlé easy tọpẹ sáúdà easy na àbànkànjẹ́ fúnra àwọn obìnrin tó bá kọ́ lórí ìwà ìbàjẹ́ báyẹn torí mo rí gẹ́gẹ́ bí ìwà ìbàjẹ́ ni irú ẹ̀ ń dirú bọ́ọ̀ irú kíni tó lè irú ìfẹ́ wo irú àdúwó ló lè wà ńbẹ̀ tí a fi wá máa ṣe ìwà tá a fi máa ṣe tí ò yẹ kí ká ṣe so ó yẹ kí a máa wò pé gbogbo ọkọ wa ni kí ọkàn wa máa so mọ́ bẹ́ẹ̀ ni ìyàwó wa ni kọ́kàn wa kò máa so mọ́ mo kí n lẹ́ẹ̀kan sẹ̀ pé ẹ káàbọ̀ sí ìkànnì ti ọmọlúàbẹ́ ìsinmi aláyọ̀ lẹ̀tọ̀ ètò ní ìsinmi aláyọ̀ pẹ̀lú tọ́lá ni aládélájà ẹ jẹ́ kí n gbẹ́yìn lọ sí òkè lọ́nà ẹ jẹ́ kí a fi orin làá bẹ́ẹ̀ ni a fẹ́ fún wa ní orin ìfẹ́ náà ni orin ìfẹ́ à á fún yín ní orin àwọn ìyá wa náà nígbà tí ọba dé àgbèdè méjì ẹ ti ọba àti máa ń ṣe kó lè ba àjọra wọn náà ni ìrìn àjò ìfẹ́ òun náà ni àjọ wa ẹ gbádùn ẹ̀.

0: ọkọ àti ìyàwó mi ọmọ bí wọn ṣe ń ta mi oge ẹ rí pé bàbá àgbàlagbà yìí wọn tún sọrọ wọn ti ń ta mi oge láti ìgbà yẹn látọdún tó ti pẹ ìfẹ òjì padà bí àwọn ọmọ sì ń ṣe nífẹ náà ní bani lẹrù àwọn ọfẹ tẹjọ bẹrẹ tẹjọ dẹran mọra nígbà bá yọ lọ jẹ ayín sọkọ ọlọpọn èmi ẹ tijọ bẹrẹ tẹlẹ ti ń bá ní àjọ òun lọ ngbà bá dé òkè sápátí àbí òkè ẹdìmọ ni ọyọ ọdaràn látòrí òkè bọ bá lè kú òkú bọ bá lè yẹ òye èmi ń bẹ ọ ti fara di ìyàwó fara ti ṣe fún bá jà ẹgbà tí ọba yóò dáná báyìí láàrin ìṣẹjú kan ni o kò ní rántí gbogbo ntẹ ti ṣe papọ mọ kò ní rántí ìfẹ yẹn kò ní rántí ìyà tẹ ẹjọ jẹ yẹn kò ní rántí ìfaradà yẹn kò ní rántí ìlérí tẹ ẹjọ ṣe mọ kí ló dé tẹ mú ìfẹ tẹ sọdọ.
1: mo dúpọ̀ lọ́wọ́ olúwa o. ẹkún jọba wà ní àwọn ìdílé dá.
0: ọlọ́pàá orí ẹ̀ ò jẹ́ yà dúpọ̀.
1: fún mi lọ́wọ́ fún mi lọ́mọ.
0: ó
1: fi iṣẹ́ orin dá mi lọ́lá ẹ̀ owó bóde ká.
0: gbogbo tó fẹ́ nù gbéyàwó ìfún ẹjọ́ ọ̀rẹ́ mi dúpẹ́ náà.
1: ó kọ́ lè yọlá fún mi ó tún ra káà fún mi o.
0: ìgbéyàwó tó bára rẹ dúpẹ́ náà ni.
1: jíjà mú jíjà ń bẹ lọ́wọ́ olùwà o.
0: ẹrù ń jọba wà ní. wá kù sí yẹn náà tún máa fọgbẹ́ kó o fi gbáre ni.
1: ẹgbẹ́ mi ò lọ ìpẹ́ ọjọ́. ẹrù ń jọba wà ní àwọn ìdílé. ayọ̀dẹ olùwà.
0: ọkùnrin tó dúró tiẹ̀ náà sọ ti àmọ̀ pé ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́.
1: ọmọ
2: olùkẹ́kẹ́ ti gẹ̀ẹ́ wá láyé.
1: láti jẹ́ kékeré
2: olùwà.
0: bí ìfẹ́ rẹ tí ò